ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn.

0: padà wá lórúkọ ajé. Ọ̀gá yẹn wípé ìgbà tá a ṣiṣẹ́ chair.
1: When we did the work of chair.
0: Ó ní lòun tó mọ̀ pásò ní pọ́ọ̀kì. Ó ní láyé ìjọ tó délé ayé. Wọ́n á fi nǹkan rẹ̀ lọ. Ìyàwó ẹ̀ bú sẹ́kù. Ó ló fẹ́ mọ́sí olóṣèlú. Tí ọkọ̀ òun mọ̀ ní state wọn. Wọ́n kàn mọ́ sẹ́lẹ̀rì
1: fún.
0: Ní kété tara chair. Ní last year. Wọ́n lọ mú lé
1: ní.
0: Àbádí àṣàpẹ́. Wọ́n bà ẹ jẹ́ ni. Gbogbo ẹni. Tana si o. Láti bá ti ẹ jẹ́. Pé kí ti wọ́n lè dá. My God. Ọ̀run dẹ̀ máa ṣèdájọ́. Gbéra ń lé o. Mo ti sọ fẹ́ yàrá
1: kúrẹ́.
0: Mo ti gbé iyọ̀ yẹn fún wọn. Mo dẹ̀ máa wà lórí fóònù pẹ̀lú
1: yín.
0: Tí n bá ti ń kúrò ní Ìkòròdú. Ìkòròdú láàárọ̀
1: yìí.
0: Àárín aago méje. Sí aago mẹ́sàn-án
1: bọ̀.
0: Mo ti wà lólo. Mo gbóhùn Olúwa ni. Pe ọjọ́ ìdápadà ògo. Torí wọn a máa gba ògo. Fún ẹlòmí. Gbogbo bí ẹ gba ògo rẹ lọ. A dá padà. A dá padà. Gbogbo branch tó kù. Ẹ rí pa ẹ wà ní
1: church.
0: Àwọn tó máa wọ̀
1: online.
0: Jọ mo bẹ̀ẹ́. Kó connect online. Mo máa wà live lórí
1: Facebook.
0: Tí n bá gbóhùn Olúwa. Mo dá mọ̀.
1: I know
0: many years that God has been using me. As a living prophet, mo dẹ̀ mọ gbogbo ipa tó ti sà lórí
1: mi.
0: Àti iye price tẹ̀mí náà pẹ̀ láti di ipò yìí mú. Ògo tó ti ń tàn yìí more than 20 years ni mo ti wà lórí platform tí Ọlọ́run fi mí hàn. Ayé ò dẹ̀ gbà mí wọlé. Ọlọ́run ò dẹ̀ jẹ́ lọlẹ̀. Mo máa ṣírí tí n bá rí Olúwa. Mo dà mà ilé rẹ ló yà báyìí. Gbogbo tó bá fẹ́ ṣe láàárọ̀
1: yìí.
0: Tó bá wà
1: Lagos
0: State. Lọ pátì. Bàbá mi ló sọ fún mi. Wípé òní o. Ológo gbogbo ni. 6 a.m. to 10 láàárọ̀
1: yìí.
0: Ìkòròdú. Ní low-cost
1: bus stop.
0: Low-cost bus stop.
1: Low-cost bus stop.
0: Níwájú low-cost
1: yẹn.
0: O ti ráwọn ẹ̀tọ́ ń tún wọlé. Níbi ọgbà mẹkáníkì
1: yẹn.
0: Ohun olúwa ń sàrà o. Ó ń mi agéjù. Ó ní ọlá ńlá. Ohun olúwa ń bẹ lórí omi púpọ̀. Iwájú olúwa ni àwọn òkè yọ bí ìdá. Ẹgbẹ́ orí yín sókè. Ẹ̀yin ẹnu ọ̀nà. Kágbé yín sókè. Ẹ̀yin ilẹ̀kùn ayáyá. Kí ọba ògo kó wọlé wá. Gbogbo ògo tó gbà lọ. Padà wá. Padà wá.
1: Engineer.
0: Kìlọ̀ ló ní lókè. Ẹ bu omi lẹ̀. Wòlí ń bọ̀.
2: Orúkọ mi ni Rose Akande. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lọ́wọ́ Dádì. Mo dúpẹ́ lọ́wọ́ mo ṣàdí kọ́kọ́ dúpẹ́ pé mo ti rí wọn face to face báyìí. Mo ti ń gbọ́ rédíò mo ní ojú ọkọ̀ ọkọ̀ máa rí dádì yìí.
3: Èmi gan rí yín lénìí.
2: Dádì mo ti rí yín lénìí inú mi dẹ̀ dùn.
3: Èmi gangan rí yín.
2: Dádì báyìí wípé gbogbo ìṣòro tó wà láyé mi gbogbo ẹ̀ ti ṣiṣẹ́.
3: Ẹ pàtẹ́ fún Jésù.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àti kan Saturday àbí Sunday wọ́n ní pé ká dìde ká wá yí àwọn tí ọmọ ìbá níṣẹ́ kó wá yí ní ọ̀tà. Mo wá dìde. Emi àṣì fi bọ̀wọ́ yẹn
3: bá pé. Ok tí mo náà graduate tí o ṣiṣẹ́ lọ́wọ́.
2: Bẹ́ẹ̀ni sà.
3: Tẹ́yìn kan fi jáde fáwọn ọmọ yín.
2: Bẹ́ẹ̀ni. Mo dé láwọn graduate. Ìyáde ń jẹ mí. Mo ní àbò Ọlọ́run. Báwo ṣe fẹ́ ṣe bó ti sunkún sunkún sunkún. Àwọn ẹbí mi gan owó tẹ̀ rí sí kọ́kọ́. Mo náà wá dìde. Èmi náà wá yí po inú ọ̀tá mi jẹ́ kí ní píṣọ̀ kan dání. Ọmọ tí mo tẹ̀ gbé wá gan òun ló fún mi ní asset mo pé píṣọ̀ àwọn wà nínú bẹ̀. Ṣé àdúpẹ́ lọ Ọlọ́run pé bàtí mo máa dé lọ́jọ́ Monday. Àwọn ọmọ méjì tó ti ń wáṣẹ́ kiri Ọlọ́run kò pè wọ́n pé kó máa bọ̀ pé iṣẹ́ wọn ti bọ́ sí o. Ẹ bá ń jí hallelujah.
3: Àwọn mélòó lórí iṣẹ́ lọ́jọ́ kan.
2: Àwọn méjèèjì. Àwọn méjèèjì. Dádì mo dúpẹ́.
3: Mo pàṣẹ.
4: I command.
3: O tó ti fomijé wá kiri.
4: What I've been looking for with tears.
3: Àánú yọ̀ǹda ẹ̀fọ́.
4: Amen.

0: 0032 39 37 01 Freedom Apostolic Revival International Ministry is the name of that account. Or you can use the First Bank account also. First Bank account is 20 14 65 19 06 Again, First Bank account 20 14 65 19 06 Ojo Sam Omoloju Jesu is the name of that account. For advice and details, call us on 081-123-2 in five places. I can use 070-81-16-4090. Happy Sunday.
1: Mo sọ tẹ́lẹ̀ ìgbìyànjú ẹ̀ ò ní jásá sọ
0: wọ̀rọ̀
1: ọgọ̀ ẹ̀lú ọ̀gá gbéra o orípẹ̀mí ohun tẹnumọ́ rọ̀
0: báyìí
1: tó bá wà Lagos State
0: òróró
1: wà lẹ̀ fún
0: yìí
1: tí mo máa fún gbogbo tí o ti dọ̀rọ̀ lọ́wọ́ láàárọ̀
0: yìí
1: tí wọ́n náà máa kọ̀rú
0: pẹ̀lú
1: àdúgbò yẹn máa ń kún tètè gbéra
0: lé
1: orí ogo rẹ̀ a tún pàdé lórí ètò
0: ìlànà
1: wòlé samuel
0: adébáyò
1: ojúrò lórúkọ mi
0: tó
1: a fẹ́ pé
0: sọ
1: pé bàbá
0: ọtọ́rìtì
1: àríra lọ́la gbogbo ẹni tó bá
0: yí
1: sọ fún wọn pé.

0: agan agan ma ronu mo omo nbo ko si agan ninu ile mi ni oluwa awon ogun wi ni jejo mo lo awon eri kan olodun mewa ologun odun ologbon odun le meji ti ya beji mo re ni keji alaja loni mo mu awon eri kan wa bakan na fun isilekun eri re le kan si white juba
1: oruko mi ni Olajumoke Yusuf
2: latadugo
1: lati elewuro
2: kile lọlọrun se fun lori eto
1: mi mo fe dupe lowo olorun lori aye mi olorun da mi lohun o fun mi ni omo tuntun
2: daduro odun melo ni
1: o lo fe odun meji mo pe wo olorun iwo olorun ba mo se fe se ba mo se fe se mi ti bi mo dadi agbadura fun mi won ni ki ma lo pe ko si nkankan mo de gbagbo ẹyìn tẹ̀yìn tí wọ́n ti sunkún dọ́dọ̀ dájì dájì àní máa lọ pé ọ̀run rọ ọmọ lọ́wọ́ mi tí máa dé wọ́n gbàdúrà fún mi wọ́n fún mi lómi so rárá o fúnra mi ni màá mú mi wá wọ́n dẹ̀ máa bá mi gbàdúrà sómi náà màá dẹ̀ mú mi mi lọ màá mú náà dẹ̀ gbàdúrà.
2: so ọmọ ẹ̀rí mi náà lẹ mú
1: ẹ. ẹ̀rí tó sìn rè o dájì bẹ́ẹ̀ni ṣé wọ́n bá fún lórúkọ ní eléwúro ẹ̀rí tó sìn bẹ́ẹ̀ni dájì bẹ́ẹ̀ni sá.
2: lórúkọ jésù mo gbọ́ ọmọ ìsúná àgbòjọ kristi lónìí mo yà fún lórúkọ bàbá
1: àmì jésù àmì
2: oníṣẹ́ lòun nìkan
1: àmì jésù
2: àlọ́ rere lẹ́yìn
1: àmì jésù à ń ṣe ń fàtà o mi sọ ẹ̀rí mi tán o dájì ọjọ́ tí mo wá fẹ́ bímọ mo wà ní hospital wọ́n ṣàfún mi ní oríṣiríṣi nǹkan tí ò yẹ kó jẹ́ ti tèmi ìdílé tí mo ṣe ń fàtà yẹn dájì tí mo ṣe máa díadí ọ̀yọ́ wọn ni kò sí nkankan tó ṣe mí mọ́ pé kí n padà lọ sílé ìgbà tí màá dẹ̀ délé padà gbogbo nǹkan tí èmi dúró bí ó jẹ́ wúwo níwájú ọlọ́run ẹnfàtà yẹn ó ṣìnà fún mi mo bímọ yẹn láyọ̀ àti àlàáfíà omi ò pọ̀jù ẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ ò pọ̀jù omi lọ.
2: àti ọwọ́ ọlọ́run ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹnfàtà lórúkọ jésù ọmọ náà bọ̀rọ̀ kú o.
1: àmì jésù àmì jésù àmì jésù àmì
2: jésù
1: àmì
2: jésù
1: àmì jésù àmì jésù
2: àmì jésù àmì jésù
1: àmì jésù àmì àmì
2: ọmọ mi mo sọ ní ẹ̀rí tó sùn
1: bẹ́ẹ̀ni
2: jésù tó sìn ẹ̀rí tó sìn
1: àmì
2: amọ̀bẹ̀rẹ̀ ayé ẹ̀ a ní mo pa ayé
1: ẹ̀ àmì jésù
2: jésù olúwa wa
1: àmì àmì
2: àmọ̀ inú mi dùn gan ni ìka àti ọwọ́ ọlọ́run lórí ìdáyé yín yìí o ohun tí àìníyàn ni kò ṣe é ṣe ọlọ́run ṣe èyí ikú ò ní gbà mọ́
1: alẹ́ àmì jésù
2: sùn ní gbà mọ́ alẹ́
1: àmì.
3: hello sir èmi tí mo pè yín lẹ́ẹ̀kan èmi ìyá àfúnlálẹ̀ àtúbàdúmọ̀sí látàmú lóko bàbá mo ti bí ìbejì ọlọ́run yín ti bá mi ṣe ó tún ti bá mi ṣe eléyìí náà láṣeyè bàbá mo ti dúpẹ́ mo mọ̀ lóore o ẹṣẹ́ o ẹ̀ní ṣàṣe tí o ìtọ́ ti parí lọ́lọ́run ó mọ gbẹ́kún wa o ẹṣẹ́ àṣeyọrí náà lẹ́ẹ̀mọ ṣe mo mọ̀ lóore mo dú lọ́pẹ́ o mo mọ̀ lóore o.
0: ẹ kú oríire màmá bàbá àdúmọ̀sí ìlérí wá sí ìmúṣẹ láti mú wá sí ipò ìlóyún àti ipò rọbí láyọ ń rọbí ìbejì mo lò gẹ́gẹ́ bí point of contact fún àwọn tó ń wojú ọlọ́run gbogbo àwọn tó ti ní sínú páàrọ̀ náà fẹ́ bímọ lórúkọ jésù ọlẹ ọmọ kò sọ pẹ̀lú ẹnfàtà túmọ̀ sí ìwọ ṣí gbogbo àyín yọ ọmọ náà tàbí kò ní kú àṣà tí ń ṣe aláìgbàgbọ́ lẹ́yìn ìbímọ kò ní ṣe ìyá ọmọ lórúkọ jésù kristi násárẹ́tì ọlọ́run.
4: mo ti sọ ńgbà mo wọ̀re sórí ètò pé owó tó tó ní ọjà kan ṣe ètò fún ti àwọn oníbísí àwọn olóyún àti àwọn tí wọ́n wojú olúwa fún ayọ̀ báyìí jẹ́ kí ìgbàgbọ́ rẹ kó ń rọmọ tèmi láàárọ̀ yóò ìgbàgbọ́ ìgbọràn àti ìgbésẹ̀ rẹ ló ní ṣe lórí ètò yìí luke 141 ó sì ṣe nígbà tí elizabeth gbọ́ kìkì maria ọlẹ sọ nínú rẹ ìyẹn ni pé ọlẹ ti inú ohun rere tí o ti ń rò sínú ọlẹ tinú yóò pe tí o dé jáde bẹẹ gẹlẹ ni yóò rí sí ọpọlọpọ tí wọn rí mi gbọ ní òwúrọ yìí over 42 yẹn ó ní áńgẹlì náà ké ní òun rárá mo ké ní òun rárá mo sọ kílẹ̀ pé gbogbo aláboyún lórúkọ jésù ẹ ò bí wẹrẹ o gbogbo ẹyin tí wọn pè ní àgàn èyí náà yóò bí ìyáàbẹjì gbogbo ẹyin onídìbò níjọ lọ tó ní ìlọkóyà ọlẹ ọmọ bẹ̀rẹ̀ sí ní sọ ọlẹ ohun rere tí ẹ ti gbìn sínú kí ó bẹ̀rẹ̀ sí ní sọ nínú gbogbo ẹyìn tí ẹrí mi gbọ́ ní orúkọ jésù gbogbo tó fi ṣe àpẹẹrẹ ìgbàgbọ́ ẹ̀jẹ̀ jésù yóò darapọ̀ mọ́ lónìí ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ oníṣẹ́ o irúgbìn ìròyìn ayọ̀ rẹ yóò fi ọlẹ ti ní jáde ọ̀ sì kí ìwọ náà pé

0: gbogbo darí padà sọ́dọ̀ ọlọ́run ẹ lè rí pé àwọn ní bá wọn pín ogun wọn èdèdí ni pé kò sí ntọ́lọ́mù ò ní ṣe o ilẹ̀ àánú ọlọ́run kì í ṣú ẹni tí wọ́n ní ìdádúró fún ọdún 32 lórí ètò yìí wọ́n bí bèjì o kódà àwọn bèjì mi ti pé ọdún mẹ́rin báyìí mo fẹ́ lu ẹ̀rí láti fi ṣí ìwé ìrántí tiẹ̀ náà lórí ètò yìí rántí o ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ rẹ̀ ní ṣe gbígbà.
1: Mo rẹ̀ ní kéjì Rashidat.
2: Mo rántí ẹyin lẹ́pẹ̀ lọ́dún tó kọjá. Ìdádúró mélòó lẹ ní?
1: 32 years
2: ni. 32 years lẹ́pẹ̀ ní ìdádúró.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Bẹ́ẹ̀ dẹ̀ jẹ́rìí pé ẹ ti wà nínú oyún lọ́dún tó kọjá nínú oṣù.
1: Bẹ́ẹ̀ni
2: sà. Kò ní kó lọ lókè ọ̀rọ̀ ẹ ti wá sọ báyìí.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ọ̀rọ̀ yín yìí ìyanu níbo ló fẹ́ tí ń ṣe antinental.
1: Usage.
2: Ẹ dẹ̀ sọ́ngbà yẹn náà ẹ lé ó dá yín lójú pé orí ètò yìí lọ́lọ́run ti ṣe.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ògo ni kó lọ lókè ọ̀rọ̀. Adúpẹ́ ibo lẹ wá bímọ sí báyìí.
1: Usage náà ni mo bímọ sí.
2: Mẹ́lòó lọ́lọ́run ṣe fún yín?
1: Méjì.
2: Oore oníbejì. Gbogbo ògo jẹ́ ti ọlọ́run o. Mo dá ògo padà sọ́dọ̀ ọlọ́run. Torí mo ti sọ tẹ́lẹ̀ náà pé gbàtí ìgbàkigbà tẹ́ ẹ bá sọ̀ láyọ̀. A gbé sí orí ètò.
1: Ẹ sọ bẹ́ẹ̀.
2: Inú mi dẹ̀ dùn ayọ̀ mi kún báyìí.
1: Olúwa ṣeun.
2: Màmá olúwa ti ń bẹ tẹ́ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè àwọn ọmọ yẹn ò ní kú o.
1: Àmì o Jésù.
2: Sọ̀rọ̀ ìyanu ni ẹ̀rí rẹ̀ ìdádúró ọdún mélòó lẹ́nu ẹni.
1: 32.
2: Ẹ̀rí kó ṣòro gbàgbọ́.
1: Mo máa ń ṣe ń fàtà.
2: Lórúkọ Jésù gbogbo ọkọ̀ tó tún ṣe ń fàtà tó gbọ́n ẹ̀rí.
1: Lórúkọ Jésù.
2: Lórúkọ Jésù ọlẹ̀ kó sọ sí wọn nínú.
1: Àmì Jésù.
2: Ẹ̀sẹ̀ tí kò ní dòkú o.
1: Àmì o Jésù.
2: Ìtọ́mọdé kò ní han yín.
1: Àmì Jésù.
2: Mo fọ́ bẹ́tẹ́mẹ̀ ń bẹ láàyè. Mo tún sọ àìsàn tí ń ṣe alágbàgbọ́ lẹ́yìn bí mo ò ní ṣe yín.
1: Àmì o Jésù.
2: Bàbá adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó da yín sílẹ̀.
1: Olúwa ṣeun.
0: Bíbélì ni nínú ilé mi kí o sì àgàn ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ rẹ ní ṣe o. Lónìí pẹ̀lú irúgbìn tiẹ̀ náà ẹ ń fàtà àṣì ìwé ìrántí rẹ ó yá pariwo èmi lẹ̀rí kan Ọlọ́run wá wù wọ́n pọ̀ o ọmọ tá a bí lórúkọ Jésù wọn ò ní kú amọ̀bẹ̀rẹ̀ ayé wọn a ò ní mọ̀pin ayé wọn o ẹ̀yin tí ẹ sì ń wojú Ọlọ́run ọlẹ̀ kò so mọ́ yín lára àmì. Wákàtí ẹ̀rí lẹ̀tọ́ wákàtí àdúrà wákàtí ìtúsílẹ̀. Ẹja dúpẹ́ mi. Èrèdí ni pé bí ẹ̀mí bá ń bẹ ìrètí ń bọ̀. Ilẹ̀ àánú Ọlọ́run kì í ṣú. Gbogbo èèyàn tí a rí mi gbọ́ láàárọ̀ yìí bẹ̀rẹ̀ sí ní ju ọwọ́ sọ́lọ́run. A fẹ́ fún ọ ní okun. Ohun gbogbo tó ní èmi bẹ̀rẹ̀ sí ní yan.

0: wọ́n ti wà nínú ìwé Samuel kínní orí kínní 4 Samuel chapter 1.
1: Amare ti o ni ba ni lorun
0: ìdílé kan wà tí a pè ní ìdílé Elikana, ìdílé olórogún. Pelina ni ìyálé, Anna ni ìyàwó. Ọdọọdún ni Pelina ń bímọ, kọ́kọ́ rẹ̀ má ìdá kọjá ni.
1: Ẹni bímọ láyé.
0: Bíbélì ni Anna yá gan ni ẹwọ ẹsẹ̀ karùn-ún.
1: Ẹni bímọ láyé.
0: Wọ́n ní ibìkan tí wọ́n mọ̀ ń lọ lọ́dọọdún irú. Ọjọ́ tí arábìnrin tí a pè ní Anna yìí tó ṣàwárí ara rẹ̀, ó gbà padà. Ẹsẹ̀ kẹfà ní orogún rẹ̀ a sì máa mú bínú. Anna rò pé orogún òun ló ń ṣe òun.

fere ni tan se laaro yi tori mi o ro ti tele ele fe ti gbe ranti opolopo pelu urugbin re o fun angeli tin be eto yirin pelu enfatare tu mo si inu re ko shi o se esan ni jesu ko gbe mi gbo to dodo laaro yi a si we ranti re iwo yi odun to nbo aguro omo tutun ninu ile re iwe ranti wa lori eto yi o malaki ori kete se kanede ni ogun awon ti won sin olorun ni ododo ati si iwe ranti won ifun ori ogun ase keji lani mo si ri awon iwe ita awon iwe yi ni iwe ranti wa o na si iwe ranti re o mo tun mo ran angeli tin be eto yin rin lati fun ni omo alarubarika gbogbo eyan alaboyin e ni bi mo gbemi gbemi o ọjọ́ kúnlẹ̀ ọjà yọ ni yóò ṣe é ẹ̀yìn tẹ́ ti bí kò ní dòkú pẹ̀lú irúgbìn tí ẹ aṣíwèé ìrántí rẹ o àtún gbogbo tó o bá fi sùn lórí ètò yìí lónìí aṣíwèé ìrántí yín àtomi àtòróró gbogbo tó o gbé kalẹ̀ láti fi ṣàpẹẹrẹ ìgbàgbọ́ ẹ̀jẹ̀ jésù yóò darapọ̀ mọ́ wàhálà yìí ọlọ́run

0: ẹjọ agbẹri fun iṣilẹpọ ẹri rẹ wa ito ya juba.
1: Daddy, ẹ gbàdúrà fún mi ní last week, so níjọ Sunday mo lọ ṣe test, mo wá rí pé mo lóyún, positive pé mo lóyún.
0: Gbogbo ògojì tọlọ́run ẹyin nìkan kọ́ ọ̀pọ̀lọpọ̀ náà ló ti pè pé àwọn ti ṣe test ó ti wá positive lórúkọ Jésù. Ẹ ní lóyún àníṣe. What God has done for you people shall be permanent. Iṣẹ́ tí ìfẹ̀mọ̀ròyìn ọ̀hún ṣe nìyẹn, a máa pa gbogbo àjàgàjẹ́ lórúkọ Jésù. Ẹ ra àánú gbàdílẹ̀. Àwọn tó tún ṣe fàtà lónìí, Ọlọ́run kò ṣí wọn nínú. Ẹ tọ́lọ́run ti ṣe fún kò ní bàjẹ́. Jésù agbára wa, àmín.
2: Ẹ̀gbọ́n dáàbò ẹ̀ káàárọ̀ sà, ẹ kọjọ́ mẹ́ta. Aleluya, aleluya, aleluya. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè yín o. Ọmọ mi ti bímọ nílùú Òyìnbó. Mo dúpẹ́ o. Ẹ sọ fún wa pé ọmọ ló yí káàrí pé kì í ṣàgàn, pé ẹ ṣáà bá mi pèrè fún, ó dẹ̀ padà. So ó ti lóyún, ó ti bímọ báyìí o. Mo dúpẹ́ o. Olúwa ṣe o, Olúwa ṣe, mo dúpẹ́ o. Ẹjọ́ torí Ọlọ́run, ẹ bá mi send account number yín. Ilé fi ẹ̀tọ́ tí yín náà ránṣẹ́ sí yín. Mo wà nínú ayé mi o. Ọmọ mi náà kúrò ní Kwagun látọdún mẹ́jọ o. Ó lóyún, ó bímọ o. Mo dúpẹ́ o. Ẹ ṣe o. Ẹ ṣe o. Mo dúpẹ́ o bàbá. Mo dúpẹ́ o pé yín ò ní dọ́bà lágbára Ọlọ́run. Ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ ní faya ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ ní fẹ̀mí náà ṣiṣẹ́ ìránṣẹ́. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ o.
0: Ẹ jẹ́ ká máa darí ògo padà sọ́dọ̀ Ọlọ́run. Ní ìlérí pé èmi náà ní bá wọn pín ògo wọn. Lẹ́yìn ìdádúró ọdún mẹ́jọ, ọba tá à ń pè lájò kò ń dáhùn nílé. Àwọn àyàn ọ̀run títí láéláé ni pélé ni a kì í rí àgàn inú ilé mi. Gbogbo àwọn tó kù tó ń gojú Olúwa, ẹ̀ńpátà yìí náà ni o. Lórúkọ Jésù pẹ̀lú ẹ̀ńpátà tiwọn, inú kò ṣí, Ọlọ́run kò ṣíwó ìrántí wọn. Ọmọ náà ni kú. Sọ ti ń ṣe aláìgbàgbọ́ lẹ́yìn ìbímọ, kò ní ṣèyá ọlọ́mọ. Gbogbo àwọn tó kù tí wọ́n ń wojú Ọlọ́run fún irú ayọ̀ báyìí pẹ̀lú ìgbàgbọ́ àti ẹ̀ńpátà wọn. Wọ́n ra ànúgbà, ó ṣíwó ìrántí wọn. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, wọ́n á kéré oko délé o. Wọ́n ní tájú gbé sájò. Ẹ kú ewu ọmọ.
2: Ẹ káàárọ̀ dáadé. Èmi ni Mrs. Igbòho látolódó. Wọ́n pè yín lọ́dún tó lọ tí mo sọ fún yín pé bẹ́ẹ̀dì yín àti tọmọ mi pé déètì kan náà ni tí mo ló ti márì láti bí mo fi ọdún tó lọ pè lọ́dún tó lọ pé kò tí ì lóyún. Ẹ wá sọ fún mi pé ṣé mo nígbàgbọ́ tí mo ní ẹ ṣàní ṣàwọn ìgbésẹ̀ kan mo sì gbé. Mo ń san arọ́bì mi, mo ń san ẹ̀fátà mi. Gbogbo rẹ̀ bá tún pè mí pé àwọn sáré rọ̀ṣẹ̀ lọ́sọ̀ sí pé máta mo rogo. Mo ṣáà tún pè mí, ẹ tún fún mi láwọn ìtọ́ni kan. Mo tún ṣe tún gbé ìgbésẹ̀, mo ṣàrànbí, mo sọ ẹ̀fátà mi. Mo wá láyọ̀ láti sọ fún yín pé èmi náà ti lẹ́rìí ìyàwó ọmọ mi ti bímọ ooo. Ìyàwó ọmọ mi ti bímọ lamẹ́ríkà ooo. Mo dúpẹ́ ooo lọ́wọ́ ìpè yín ooo. Iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dìbàjẹ́ ooo. Ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ ní faya ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ ní fira yín ṣiṣẹ́ ìránṣẹ́. Ogun tọ́lọ́run ti ṣẹ́ tán pátápátá ni wọ́n mọ̀ gbé wá sọ́dọ̀ yín o. Láàdì ẹ ṣe o, èmi náà ti lẹ́rìí. Mo dúpẹ́ lọ́wọ́ ìpè yín ooo. Pé mi o, ó dára sí mi o. Mo ń san abrọ́bì, mo ń san ẹ̀fátà mi o. Èmi náà ti lẹ́rìí o, ẹ̀rí ti kàn mí o. Láàdì ẹ ṣe o. Ẹ kó wa jẹ̀pẹ́ lé lóko tẹ́ ń kó wa lọ. Ẹ kó wa débà. Ọlọ́run ó ṣe yín lágbo wùlí o. Ẹ ṣe, mo dúpẹ́ sá o.
0: Mọ́mí Ìdòwú, ẹ kú ọ̀rọ̀ bí inú mi dùn, ara mi yá gágá. Ìrèdí ni pé àwọn onídàádúró ọdún mẹ́jọ UK àwọn náà ti pè. Ara Amẹ́ríkà tún níye o, ọdún méjì. Gbogbo ogójì ẹ̀tọ́ lọ́rùn ọ̀run ṣípàjẹ́ ọlọ́run àwọn òun pa ìbá mi kí wọn. Àwọn náà ti pè, ẹ kú oríire mọ̀.
3: Orúkọ mi ni Mọ̀súrù Aminat láti Ayégún Olómi. Ọlọ́run ṣèyanu fún mi ni o. Òróró lásán tí mo dẹ̀ mú, ó dẹ̀ ṣèyanu nínú ayé mi. Nǹkan tí wọ́n ti sọ pé ilé ọmọ mi ti dí. Ẹ̀ẹ̀ta owó fún mi fún ọlára mi ni mo mú ẹ̀dẹ̀ yá sí mímọ́. Nípasẹ̀ yá sí mímọ́ ẹ̀ yá sí mímọ́. Nípasẹ̀ òróró yẹn tí mo dẹ̀ mú, ìyanu dẹ̀ ń pẹ̀lẹ̀ sí ní ṣẹlẹ̀. Gbogbo ilé ọmọ mi tó ti dítọ́ sí nípò kò lè gbọ́mọ dúró mọ́. Mo ti lóyún bí ẹ̀ẹ̀mẹta tó ti bàjẹ́. Oúnjẹ ọmọ yẹn, oúnjẹ ọmọ yẹn dẹ̀ ti ń ṣe, ó dẹ̀ ń ṣiṣẹ́ padà. Tí mi gan ti sọ̀rọ̀ sínú pé kò lè ṣe, mo dẹ̀ ti ń ṣiṣẹ́ padà. Ìgbà tí mo mú òróró lọ́jọ́ kan péré, ìjọ kejì ni oyún bẹ̀rẹ̀ sí ní jáde níyanu. Ojú ọpẹ́ṣọ̀ tó ti dí tí mo rò bí ó ti bàjẹ́, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. ti ororo yen gan mo tun ti n pa mi lo spirit mo ororo yen nikan mo fin se gbogbo e de se mo ma sa fanta mo de ma sa robi na mejeji ni mo ma nse
4: gbogbo ti se pa ko fun rere ni en fanta tun mo si iwo si oro anu ko si
3: ami jesu
4: inu ko si
3: ami jesu
4: loruko jesu aisan orisirisi ina koja itoku
3: ami jesu
4: ogun to ti se yen ko ni gberi mo
3: ami jesu
4: mo pase loyun ni kankan ole omo ko so si
3: ami jesu
4: e wo ni ri ibi
3: ami jesu
0: gbogbo je tolorun mo layo lati ikede pe won ti wa ninu oyun oyun na ni baje ise ti ifamori na se niyan a ma ba jagaje gbogbo ajaga to nda yin duro bi aisan bi ese ni nipa ifamori yan loruko jesu olorun ko ba konle eyin na bo lomo pe erin lawuja won olomo e o ni yagan jesu oluwa wa ah mi asukala nfani

0: pọ́ntọ́n dórí ilẹ̀ ṣe. Gbogbo ibi tó bá tẹ àtẹ̀gbé, ó dẹ jẹ́ ká gba àwọn ẹ̀rí yìí. Ó dẹ jẹ́ kí n lo àwọn ẹ̀rí yìí. Fún ìṣílẹ̀kùn ẹ̀rí rẹ̀, White, gba.
1: Ẹ bá mi dárúkọ méjèèjì.
2: Orúkọ mi ni Alice Yusufu.
1: Látàdúgbò wa.
2: Láti Yemẹtu Aláàdọ́rin. Ntọ́lọ́run ṣe fún mi lórí ètò ìlákọ̀ọ́kọ́ tí mo kọ́ ń gbọ́ yín bí ọdún mọ́kànlá sẹ́yìn. Inú kan mọ́ ń rùn mí, ó mọ́ ń dà mí láàmú gan-an tó ṣe pé ó sú mi gan-an mo lọ sọ fáwọn tó bí mi pé kí ló dé kí lọ fa lóró run. Dádì mi jẹ́ kó yé mi pé àwọn làwọn ní lóró run yẹ pé ara àwọn la ti kó. Pé kò sọ mọ àwọn tí kinní yẹn ò kì í ṣe. Tó ṣe pé inú rúnrún yẹn ń jọ tí dádì wa mi kanlẹ̀ báyìí kínní yẹn náà ọ̀dẹ̀ mi kanlẹ̀ ni kò wọ́n sì ṣe. Mi ò lọ sílé ìwòsàn o prógíráàmù yín ni mò ń gbọ́ tí mò ń gbó mi sí orí rédíò àjẹbí ni o àjẹ góbá lára bàbá wa ni o prógíráàmù yín ni mò ń gbọ́ lọ́dún náà tí mò ń gbó mi sí di rédíò màá gbó mi sí màá mú òróró màá mú bí mo ṣe wá o inú rúnrún yẹn tì inú láyé. Kó tó di pé mo ń gbọ́ prógíráàmù kò sí nǹkan tí mo lè jẹ mi ò fẹ́ tó kí n mu mínírààsì
1: kí n tó kí n.
2: Ọdún mẹ́ẹ̀dọ́ ó ti ẹ̀jọ́ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ tí mo rántí ni. Mo ti pọ́ ọmọ 77 years. Àná ti 49 ni wọ́n bí mi o. Mi parọ́ mọ́ra mi o. Omi àtòróró mi o. Wọ́n ọ̀tá fún mi o fúnra mi mò ń gbé inú rẹ sórí rẹ́díò. Èmi ò gbúrò ẹ̀mọ́ látọdún náà tó fi di wákàtí tí mò ń sọ̀rọ̀ yìí. Ọtọ́gbọ̀n ọdún 30 years gan ni níwájú Ọlọ́run àti èèyàn ó tó 30 years tínú yẹn fi rán mi tí mo rò pé yọ́pa kò sóògùn tí mi ò lè tán àfi tí wọn ò bá kọ́ mi. Omi lásán lèmi ń gbé sí di rédíò níwájú Ọlọ́run àti èèyàn omi bí ọwọ́ ta ni mò ń rà màá dẹ̀ gbé síbẹ̀ ọgbọ̀n ọdún ni níwájú Ọlọ́run àti èèyàn. Ó gbé mi o Jésù látọdún náà báyìí mi ò tí ì gbúrò inú rúnrún mọ́ o tó bá ti bẹ̀rẹ̀ báyìí lébi ẹ̀gbẹ́ ọwọ́ òsì báyìí ní ń gbé ibẹ̀ ni ń sùn tí n bá ti wá jẹ kinní kan báyìí bẹ́ẹ̀ ni ọmọ bọ̀ kúrúkúrú tí wọ́n bá lo òde ìtẹ̀rú tí ń jẹun tí màá fẹ́ ó sì àmì lórúkọ Jésù olúwa ṣeun o.
1: Inú yóò gbọ́dọ̀ gbérí mọ́.
2: Àmì lórúkọ Jésù.
1: Ọjọ́ ti ná lásìkò ìnira Ọlọ́run kò dá.
2: Àmì lórúkọ Jésù.
1: Àmọ́ ajá yín sílẹ̀ fún ẹ̀rí o.
2: Àmì Jésù. Àmì lórúkọ Jésù. Àmì lórúkọ Jésù.
1: Ẹ lọ mú ẹ̀rí wálẹ̀ kan.
2: Àmì lórúkọ Jésù. Àmì.
3: Èmi lè rí kàn. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Èmi tí mo gbé fọ́tò lọ́wọ́ níjọ́ tá a gba òróró sórí. Kẹ́ ẹ fún mi ní ìtọ́ni. Ọlọ́run ti bá mi ṣẹ́gun o. Olúwa ti wò mí sàn o. Gbogbo kẹlẹbẹ tó jí sinmi láyà ti kúrò o. Mo dúpẹ́ o. Ọlọ́run ọmọ gbọ́wọ́ yín ṣe ìyanu o. Ẹ ní ṣìṣe o. A rí yín pẹ́ o.
4: Adébáyọ̀ Bọ́láńlé, gbogbo ògo jẹ́ ti Ọlọ́run. Iṣẹ́ tí Pìàmíríyàn ń ṣe lẹ́rí yẹn, a máa ba gbogbo àjàgàjẹ́. Ọ̀pọ̀ ẹ̀rí kúnlẹ̀ fún gbogbo ẹni tí Ọlọ́run fún ni ore ọ̀fẹ́ tí ẹ wá tí mo àmẹ́ǹt. Bíbélì sọ pé a ba gbogbo àjàgàjẹ́. Nípa ìfẹ́ àbúròyàn anointing break the yokes Isaiah 10:27 ni ogun yìí ò ní gbé ní mọ́. Lẹ́yìn àyẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ owó tí ẹ ti ná tí nǹkan bá dì síyàn ní ọ̀nà fún lẹ́yìn náwó nára tí dókítà ti sọ pé àwọn òtún ríro eléèrí tó ọ̀dẹ̀ rí yanjú tí ìfàmìlóyàn dẹ́kan yín lára àti àwọn àyẹ̀wò tí ẹ mú wá padà yìí lórúkọ Jésù ogun yìí ò ní gbé ní mọ́. Gbogbo tí ẹ ti ná Ọlọ́run kó dá padà ní ìlọ́po ogun yìí ò ní gbé ní mọ́. Ẹ kú oríire mọ́.

0: sí àwùjọ.
1: Ní ọ̀sẹ̀ tó kọjá tẹ bá rántí, ó gbé ìtàn Alia àti Mr. Bike, àwọn tí Ọlọ́run jẹ́ kí wọ́n máa ṣe ohun tí ìjọba ò lè ṣe fún wa lórílẹ̀-èdè yìí. Ẹ rántí Alia, Mr. Bike ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ o, ó ti mú kí ẹbí méjèèjì kó padà, ó sì ti fún wọn ní 12 mila kí wọ́n fi bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun. Má padà sórí ọ̀rọ̀ Alia, ohun tó ṣẹlẹ̀ sí Alia ní ìjẹjọ. Ẹ jẹ́ ká continue, ẹ jẹ́ ká lọ sí àwùjọ wa, ẹ jẹ́ ká lọ sí àwùjọ wa. Ìjẹ ayé fi Alia làkàlàkà, ṣùgbọ́n Ọlọ́run rán olùgbàlà kan sí. Mo gbàdúrà o pé Ọlọ́run yóò rán olùgbàlà kan sí ìwà àti èmi, iṣẹ́ takuntakun tá à ń ṣe kò tó olùgbàlà kan.
2: Ohun tí mò ń dojú kọ nílé ayé.
0: Bẹ̀rẹ̀ sí ní fúrùgbọ̀n olùgbàlà kan, Ọlọ́run olùgbàlà kan lọ sí ìránṣẹ́ mi. Stanbic IBTC Bank 0017645482. Ó dẹ̀ jẹ́ ká lọ sí àwùjọ wa. Ọlọ́run kò sànú wa olùgbàlà kan. Olùgbàlà kan. Ẹ já lọ sáwùjọ wa. Ẹ já lọ táwọ̀ tí kò wà ládé káwọn ọmọbìnrin yìí nínú òjò. Iṣẹ́ takuntakun ò tó. Ìwé onídàájọ́ orí kẹtẹsẹ̀ kẹsàn-án. Ó láwọn ọmọ Ísírẹ́lì. Wọ́n wà nínú ìdààmú ńlá.

orúkọ àwọn ọmọ yìí àṣẹ ṣe yìí adégbòyega àti adéfẹmi adégbòyega àwọn ọmọ ìyá méjì ni wọn jí ọmọ yìí gbé wọn mú wọn ní gbọngàn o lẹyìn irúgbìn ìyá yìí bẹrẹ sí ní fúrúgbìn àpótí ẹ rí mi ò tó ọjẹ o mo tó ọjẹ o àpótí ẹ ẹnìkan kì í gbé àpótí ẹ rí o. ní ìjẹjọ gbogbo àwa tí a farahàn níbi ìpàgọ ètí àṣẹ àrífẹ màmá bọ́sẹ̀dé gbẹmíga ẹni tí àwọn amòfin ṣe ká gbé ọmọ ọdún márùn-ún lọ wọ́n wá dúpẹ́ ní àgọ́ wa fáwọn ọmọ tí àgọ́ àwọn ti ń gbà ní ìjọ mẹ́jọ ń lágbára ọlọ́run bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ bí wọ́n ṣe rí àwọn amòfin ṣe ká yìí mú iṣẹ́ takuntakun àti irúgbìn ìràpadà wọn gbogbo ti ṣe papọ̀ fún rere á gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní ìjọ mẹ́jọ lọ fúrúgbìn àpótí ẹ̀rí o lórúkọ jésù ẹnìkan kì í gbé àpótí ẹ̀rí kó má tàn gàngàn àwọn tó gbé àpótí ẹ̀rí irobó pọ̀mọ̀tọ̀pọ̀ ẹnìkan kì í gbé àpótí ẹ̀rí kó má tàn jọ̀gbọ̀n lọ fúrúgbìn àpótí ẹ̀rí o lónìí stanbic ibtc bank 00 1764 5482 bí alákànbá fọ́nká gbìyànjú kan mú kan mẹ́ o àti ìwé ìrántí àti olùgbàlà kan àti àpótí ẹ̀rí ní kété tí mo bá ti dìde èmi náà lọ ṣe irúgbìn tèmi o lórúkọ jésù ọwọ́ tó fẹ́ gbá àyànmọ́ ọmọ rẹ mú ọwọ́ yẹn gbẹ̀dànù ní ijọ́ mẹ́jọ àyànàná bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ pẹ̀lú ìdílé gbẹmíga bí àwọn ọlọ́pàá ti dóòlà ọmọ yìí àti irúgbìn ìgbàgbọ́ wọn ohun gbogbo ṣiṣẹ́ papọ̀ fún rere lẹ́ẹ̀kan sí orúkọ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tí ẹ kí mi fún ti ọmọ ẹlòmíràn ni the latest grandpa iria kárí o lórúkọ jésù ayọ̀ fẹ̀yìn náà bó ti ṣe ìròyìn ayọ̀ ni lọ ṣe ìròyìn ayọ̀ tiẹ̀ náà kó pè mí lẹ́yìn irúgbìn rẹ kó pè mí fún àdúrà àti ìtọ́ni 08169 53 74 33 àtomi àtòróró gbogbo tó fi ṣàpẹrẹ gbàgbà tí irúgbìn gbàgbọ́ rẹ ọlọ́run kò ṣe ní ìtẹ́wọ́gbà ètò àtẹ̀síwájú láago mẹ́sàn-án àbọ̀ nàìjíríà ò ní dàrú o pariwo sí ẹ̀kan létí èmi ilẹ̀ rí kan láago mẹ́sàn-án àbọ̀ ètò àtẹ̀síwájú.

0: ku dede wo ye o o ko mi na ni Bola Are Evangelist Doctor nje eti eti gbo radio to n gbalẹ kankan kan Ibadan ni ha hin ohun na ni 32 FM 94.9 eti gbori ah beyan ba fe layo teyan ba fe yo teyan gbogbo n to ba ijo ma yo awon gan ni sinkun ni won ma mu erin sinkun ni won ma mu ayo
1: show me your 32
2: why you go carry food come lecture no be say na rice oh why you go carry okra soup and garri you no come lecture eh lecture na dey for board they write something you dey for back dey ready yes sir what type of human being are you eh from the aroma of that okra soup I'm not sure say that thing go sweet it dey taste like something wey salt no dey because how a girl a big girl indeed go carry food come lecture and the food where you choose to carry come lecture on okra soup the way the garri dey you bless say the garri too get seed and that garri you no turn am well the thing too dey tattered for my liking but how you go there for back of class where we dey learn statistics dey chop okra soup dey do like you some years eh and you be classy bae you be bae with zero worry but how you go there for back of class where we dey learn statistics
3: this kit was performed by Richard Animation 32 FM 94.9
4: ẹ jẹ́ àgbàdua o bàbá wa ọlọ́run olódùmarè àtún dúpẹ́ lọ́wọ́ yín fún òní àti orí ọ̀fẹ́ ńláńlá tẹ́ ẹ tún fi fún wa láti kọ́ àwọn èèyàn yín èèyàn yín kú ní ẹ kàn rán mi lọ láti lọ kọ́ ìran yorùbá lókodoro ọ̀rọ̀ yín ni ọlọ́run olódùmarè ọ̀ wá gbẹ́nu mi sọ̀rọ̀ lónìí jẹ́ kọ́rọ̀ ò yá àwọn èèyàn rẹ dáadáa o ìfẹ́ rẹ ni kí n kún un pàápàá jù lọ ṣé bí wọ́n ló fi hàn mí lójú àlá pé kí n káwọn èèyàn rẹ àwọn tó o fẹ́ wọ́n gbọ́ olúwa ibikíbi tí wọ́n bá wà dárí wọn síbi ọ̀rọ̀ yìí ti ń jáde kó o sì dẹ̀ wọ́n gbọ́ kó sì yan dáadáa ogún ní fókọ̀ rí olúwa o ní ìwòkọ̀ jésù mọ gbàdúà àmì ara alẹ́ ara oko èrò ọ̀nà pàìtọ̀ yín ló tún ti dé o níbikíbi tẹ́ ẹ bá wà ẹ múdìlé nǹkan èyí lásìkò ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú pàìtọ̀ wa èmi pàìtọ̀ wa náà ni o èmi ni pàìtọ̀ gbadé ògún lánàá àrán mi wá láti wá kọ àmì mo ní ọmọ tí lé lọ́gbọ̀n ọdún tí mo ti ń kọ à ǹjẹ́ mọ̀ pé kọ́ tá ń ṣe lọ́yìí ń wọ̀n kọ́ lẹ́ẹ̀kan rí ẹran kíláàsì wá jẹ rí ẹ̀kọ́ wo ni mo tí kọ́ a rí kódà mo kọ́ wa ní ẹ̀kọ́ nípa àwọn iwin lẹ́nujọ́ mẹ́ta yà á ti ẹ̀tún ṣèdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ sáàdùá ni àbí gbàgbọ́ ààyè ṣàṣàlẹ̀kọ́ náà tí mo tí kọ́ a ṣùgbọ́n mo tí kọ́ a nípa fífi fún ni ọlọ́run lọ́wọ́ akọ sí mi mọ̀lálà ni mo rí pé mò ń kọ yín n tó mú kí n sọ pé ọ̀dà ìfẹ́ ọlọ́run ni kí n kọ yín nù pàìtọ̀ wa kí ló dé tẹ́ ẹ fi kọ́ ẹ̀kọ́ lórí fífúnni láti ọdún ń ọ̀fẹ́ káwọn èèyàn ó rò wípé pọ́pọ̀lọpọ̀ ṣe máa ṣe tọ́jẹ́ pé torí owó wọn ṣe wá sórí rédíò bóyá torí rẹ̀ lèèyàn náà ṣe wá irọ́ pàṣẹ ìrànlọ́wọ́ ọlọ́run ọlọ́run ti ràn án lọ ju ká máa torí owó wá sórí rédíò lọ ọlọ́run ti ràn án lọ ṣé ó ju ń tàjẹ ìlọni èmi ṣèrè tó jẹ́ pé ń ṣe alákọ̀wé púrùtù pọ̀nbélé ni ń bá ti rí ẹwà gan-an tí mo wá kúrùgbẹ́ gàárì tí mo

0: oko ale marun la mo se pade laarin ose kan soso la mo gbo re
1: tori mo kan ni lokan ni pe won o lu lo
0: ewo laburo mo pe won mo dawo re won mo sanda mewa ngba mo ku nbe olodun fa leti oni nto se oda oni kan lo de baba oni mo di ohun lowo lati bukun awon eyan ohun ohun fe bukun won ohun o je ko won o le se mo ni tori ikene o lo ko won bi an se fi fun mi gbo eyan te gbo mi ide na bi mo se nko yin won o ma ko yin bi en tin do boju rara mo godo ko yin e mo de ni keni lo n to ba ni e mo san da mewa e mo da won lohun o awa hun buruku enia oro olohun o si yan ni egbo mi dada ogbologbo won ni si jakowe ateyan oba jakowe eyan o le taku wandi bi se mo taku wandi un an ti ogbagbo na si san da mewa ti a ba gbe oro kale ba eyin gan e mo pe won ri mi si ni bi kan sumo ke zodo olohun awon ma soro ba jiyan oba lo gbe gba po ba awon ti o gbagbo na da mewa jiyan o mo wi pe nkan kan be ti nje mi si opo lohun a mo pe sasa emi ti mo da nkan ru mo yan loju o nsise buruku pelu won iwo go fe ko lodo won fe so pe o to ni ko ya ma follow ni nkan e ma je nparo te nje ota yin ni won be di yin lowo ni olohun olodumare e lo ko si mi ke nko yin wa ku owo yin eni mo se nfarabale ko wa daada o ko fe o to de e Abraham ti san da mewa o san fun me ki se de ki ke soro ofin ni da mewa ọlọ́gun ìkógun tó kó bọ̀ ó pin mẹ́wàá ìdá kan bẹ́ẹ̀ ó fún mẹ́kísédékì àṣẹ ọlọ́run ni ta lọ sọ fábrahamu kó ṣe bẹ́ẹ̀ ọlọ́run ni ńgbò òfin dé wọn padà mẹ́wàá rẹ ìdá mẹ́wàá tó tẹ̀síwájú àṣẹ bí ìníwé málákì orí kẹta ló ṣe ṣàlàyé ó ní ẹ̀mọ́dà mẹ́wàá yín wá sílé ìtura ọlọ́run ilé ìṣura rẹ̀ kọ̀pàrẹ́ ń gbò fín nígbà jésù olúwa wádé ń kọ́ ìwé mátí orí kẹta ó lé lógún ẹsẹ̀ kẹta ó lé lógún kò pè wọ́n mọ́ sádà mẹ́wàá ọkàn ní ẹ mọ́ gbàgbé àánú ẹ mọ́ gbàgbé ìdájọ́ ẹ mọ́ gbàgbé ìgbàgbọ́ ṣùgbọ́n ẹ mọ́ dáwọ́ ìdá mẹ́wàá dúró jésù ọ̀ sọ pé wọ́n mọ́ san kí gan ni pàtàkì ìdá mẹ́wàá sí bí agbé kalẹ̀ fún tí wọ́n bá ń ṣiṣẹ́ ọlọ́run mo lè máa ron jẹ̀jẹ̀ ni iṣẹ́ ọlọ́run kó lè máa gbòòrò sí ìbéèrè wàárẹ̀ ẹran tí wọ́n ní ọ̀yá máa sàǹdà mẹ́wàá ní májẹ̀mú tuntun ṣíṣẹ́ ọlọ́run ti parí ni sáàrá wọn ìránṣẹ́ ọlọ́run lóde òní mọ́ ni wọ́n wà ìgbọ́n wá ṣé bíbélì wọn mọ jẹ ọlọ́run gbé kalẹ̀ pé nú ìdá mẹ́wàá àwọn tí wọ́n ń ṣiṣẹ́ sin ọlọ́run àti páìtọ̀ ni o àtàwọn tí wọ́n ń sọ ṣọ́ọ̀ṣì àtàwọn ọdẹ tí wọ́n ń sọ ṣọ́ọ̀ṣì àtàwọn tí wọ́n ń ṣiṣẹ́ akọ̀wé nú ṣọ́ọ̀ṣì àwọn akọrin tí wọ́n ń gbowó oṣù gbogbo nǹkan bá lè èèyàn mọ́ fowó ìdá mẹ́wàá ṣe ìgbòòrò iṣẹ́ ọlọ́run ìkéde ìhìnrere bóyá ṣọ́ọ̀ṣì yín ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí rédíò àbí tẹlifíṣàn ara ń téèyàn mọ́ fìdá mẹ́wàá àwọn èèyàn sínú ọlọ́run ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ ìdínà tẹnikẹ́ni bá sọ pé máa sàn dà mẹ́wàá ní ìsìn má dá wọn lóhùn ta ni ń gba ìdá mẹ́wàá nú májẹ̀mú láéláé ṣe bó lórí àlùfáà ni ìbéèrè wá lélẹ̀ ìjà ló lórí àlùfáà dìsìn bẹ́ẹ̀ ni jésù ló lórí àlùfáà wa ẹ wá wo iṣẹ́ ìrànṣẹ́ àlùfáà tiẹ̀ títí ayé mọ̀ ni ṣe báwọn àfáà nú májẹ̀mú láéláé ikú ọbọ̀ lájẹ ko je won wa titi aye tori ngba asiko ku bade won ku so ba olori alufa ati a Jesu ti Nazareti iku o le pamo alo ti ku le kan o ti jinde titi aye wa ni afa ati e idi to fi je pe ida mewa titi aye titi Jesu e pada de ne tabi ti ku o mu olo tori na ma da won eyan lo eyin ewo bayi mo so fun yin bawo ni ise ranse yo se ma gboro lai lowo owo la fi sisi olohun eyin ewo kene je ma mu dani to dabi ogede agbagba un awon amundun gbemu imi nu won omo won to egberun lona egberun naira oba si jabo le bayi o pa fukanu awa tori wi po pa fuka pe e te ba wa sosi ki pa ito ma fo ohun re soro ka ma lo awon amundun gbemu ara mi na ni ibo lati rowo re se bara adita se san da mewa nu ara adita se san da mewa nu gbogbo eyin te n gbo mi e ma je ni keni o si yin lona ke ma se pa won ranse olomo ko da mewa lo run pe boya n gbe won ba sun loru won ba ni baba mi olorun olodumare lori ite ki awon nkan mo ba meho lorun owo ta ri gba nso si romo ni aye na lati nlo aye lati nlo idagba soke irere kristi se ba ra bi a ti ri na no ajo mi wa to je pa won mi sandari won to mewa ti an sanwo osu won ara si olonu ara se olon ara ntan san da mewa fun nu idi na iwo ti an ba so pe omo san da mewa won o fe ki si olon o gboro ni e je nso toro fun yesu lo si wa nu bi mi si buku ba o eyan ne kan mo ko se mo pe ta ba wa si jo olon ta ba mu da mewa wa wa ta ba san da mewa wa mo ni la fi gbe si olon la ruge ni aye ta wa yi ke se wi pe an ko lorun en to tumo si ni wi pe olorun fe ka ma san da mewa wa ke ma se tori re nikan tori awa fura wa ni ani da mewa o fo olorun la nfani lati koju si wa se lore tolorun ba wo wa sunsun bayi to fa iyanu ti o nijuma to kojala iyanu teyin o le salaye to ba je okoju si a esu o le so pe baba mi olorun olodumare ese to se bukun baba reseli olorun olodumare o ni o ri pe ni ojo osinmi to koja lo wa san da mewa e o wa se so pe ki mo se lati fun eni ti o fun mi ni nkan o na fun mi nda mewa re emi na gbodo fun se bibo lori ba si se tobi to ni se fo olori owo olorun gbangba gbangba ni to ba bu kun yan bayi ibu ni sugbon da mewa re fun olori ofe lati so pe okunrin abobinrin omo to san da mewa re fun mi e to ni fun mi emi na lati se lore idi to fi ni amo sanu ko le fun lanfani lati se wa lore lai si pe esu le gbenu kankan ni idi to fi ni amo san da mewa nu idi nu arakunrin atarabinrin ti n gbo mi ida mewa re ma san se wari e mo wi pe Abraham o san nigba ta je ti bere ofin nu se bi inu Abraham ene Isaac wa ngba na inu Isaac se bi ni ati bi Jacob a si ti bian ti Abraham fi san da mewa ai bian gba na ngba to fin de ofin fi lana ti e lele labe ofin o ida mewo duo be se ma sanre inu ma de mo tonton Jesu omo so pe ase nsan sugba won yato ten ten ten ma ba idinu
1: loni
0: mo fe salaye fun a o da ni po oro da mewa akoko na kilo de ta ma ko su ka ma ko resi ate gusi ta kore loko wa gege bi ida mewa se ri awon yato to de ba sisan ida mewa no majemu tantan no eno majemu lai lai onje won ma ma ko wale olohun tawon dile ile fi ma je sugbon no majemu tantan ah wa lo poju ta ba ni won ma fui e o ida mewa won won ma ko wa ni agbadu abi su aboka baba abi koko awon ajo mi mo pe won ma ko won ma tegberun mewa en gbe egberun mewa eyan ti han ba ko isu wa se mo wi pe gbogbo re o di jaku jaku idi na to fi je wi pe nena o majemu tantan ai ko nkan ba n wa se da mewa ke la ma se ota o wa mogbo re wa nkan kan na ni karo so modi karo di ma so kidi osa mo ti gbofo ni eno maje mo tonto ko si wi pe eni kene yo ma sese gbo nje wa sugbon eje nso fun yin o awon gberi ko kan wa toje wi pe fifi ikore wa sanda mewa o si ni tumado ni iru be ba nke sese fa pere ti se ranse ti an ba fe seto kan boya won fe se pago to wa nilo won o so nje fun anti o wa ah to si de gbegberi ko nso si na wa awon omo ajo na ko se wo nbe ti an ba mu awon akore won ti an fi wa se oro da mewa be yan ba gba ko resi meji wa nbo je pe ise ranse abi sosi won pe te eto ti o ni ka to ni si se onje ninu kawon omo ajo ba wa fi resi sanwo da mewa eleyun isese awon ba ra won munu a je pe bi a fe gbin obisi obiti la le wu benu en to tumo si no e ni wi pe looto na majemu tuntun o owo la fi mo san da mewa o sugbon won asiko kan wa o to je pe ko mo le wo o kenyo san ida mewa re pelu onje to ba se pe joto nlo won fe seto kan to nilo onje o le fi o ida mewa re ra re si o gbe wa tabi to ba je pa gbe ni o okore o si wa fi sanda mewa tori eto ti jo fe se to nilo won o se onje alaye yun nu sugbon ti o ba sibe owo ene paito wa woli kan wa lori oke kan o ni ma koda mewa mi wa bo le leyun gbogbo eyin te n gbo mi se ri ina majemu lai lai iwe malaki ori keta ese kewa ngba bibeli fun salaye ida mewa nbe o ni

0: Ọlọ́run, ìjọ Ọlọ́run, ṣọ́ọ̀sì tó ń lọ, ẹ lọ yẹ kọ́ ọ máa mú ìdá mẹ́wàá rẹ lọ. Ìdá mẹ́wàá ò sì fún wòlíì kan tọ́kàn jókòó ń bì kan tó ní ọwọ́ máa sàn ìdá mẹ́wàá bẹ́ẹ̀. Ibi ọba ti ń jẹ oúnjẹ ẹ̀mí, ibẹ̀ ni ó tán láti sàn ìdá mẹ́wàá rẹ. Àgbájọ wa sílé ìwádà àwọn wòlíì mi ọmọ ronú bá wọn ṣàlàyé dáadáa fún yín. Torí pé tí Ọlọ́run bá ti lo ẹnìkan fún ọ bí wòlíì tó sì fa ìtúsílẹ̀ nígbèsè ayé rẹ, a kò lè wọ̀ kó fún lọ́rẹ̀ rárá. Èyún ìṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ìdá mẹ́wàá rẹ ṣọ́ọ̀ṣì bí ọba ń lọ tó ti ń jóúnjẹ ẹ̀mí ń lọ gbọ́dọ̀ máa ṣàyàn sí. Ẹ wá wo ẹ̀yin wòlíì tó jẹ́ pé wọ́n máa ń sàn ìdá mẹ́wàá tẹ́ ẹ rò pé mọ́ta kò yẹ rárá. Ǹjẹ́ ẹ mọ̀ pé ìdá mẹ́wàá ó níye? Ọba ń gbọgọ́rùn nísìnyí, ẹ wà ní ìdá mẹ́wàá ẹ̀. Ọrẹ le jù ìdá mẹ́wàá lọ ni tí mò ń fàyọnu. Nígbà mo ní wọ́n lẹ́tọ̀ láti fún yín lọ́rẹ, kò túmọ̀ sí wípé mò ń basẹ́ yín jẹ́ rárá. Ọrẹ le pọ̀ jù ìdá mẹ́wàá lọ, bẹ́ẹ̀ mo sọ fún yín. Torí pé ìdá mẹ́wàá ó ti níye, ọrẹ ò níye. Ṣé ẹ wá rí nísìnyí wípé wọ́n le fún yín lọ́rẹ tí ó jù ìdá mẹ́wàá lọ? Ìdí náà ṣùgbọ́n mo gbọ́dọ̀ kọ́ yín, ó ní ẹ mú ìdá mẹ́wàá yín wá sí ilé ìṣura mi. Ibi èèyàn ti ń jẹun, ẹni ilé ìṣura rẹ̀. Ibi èèyàn ti ń jẹun, ẹni ilé ìṣura rẹ̀. Ìdí náà ìdá mẹ́wàá rẹ ó gbọ́dọ̀ wá ṣọ́ọ̀ṣì bí o ti ń jẹ oúnjẹ mi. Àmì àwa nípa ìtọ̀ wa, ṣọ́ọ̀ṣì mi igan kọ́ ni mo ti ń jóúnjẹ mi. Torí ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa páìtọ̀ ìránṣẹ́ Ọlọ́run wa ní ṣọ́ọ̀ṣì bí mò ń lọ, òye ọ̀rọ̀ òye án tí wọ́n bá wá lọ́jọ́ Sunday tí wọ́n bá ń wá ṣùbá yìí, wọ́n sọ̀rọ̀ àwàdà díẹ̀, wọ́n sọ̀rọ̀ òṣèlú díẹ̀ lábàsóore ọ̀fẹ́. Ibẹ̀ gan kọ́ mo ti ń jóúnjẹ mi. Ṣùgbọ́n àpéjọpọ̀ kan wà tí mo máa lọ, ibẹ̀ gan ni mo ti ń jóúnjẹ mi. Bóò ní ṣe máa sàn ìdá mẹ́wàá mi? Ṣé ẹ mọ̀ pé lè ṣura ló ní á mú wá? N ò ní pọn dandan fún ọ wípé ṣọ́ọ̀ṣì ibi tí wọn ò ti kọ́ yín ní nǹkan kan ni ọmọ sàn ìdá mẹ́wàá rẹ sí rárá. Ṣó rápéjọpọ̀ tó ti ń jóúnjẹ mẹ́hun, eléyìí ò lẹ́tọ̀ọ́ sí ìdá mẹ́wàá rẹ ju ṣọ́ọ̀ṣì tí wọn ò ti kọ́ yín ní nǹkan kan lọ. Ìyànjú tí wọ́n gbà ọ̀rẹ́ pin méjì kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. Ìlàjì máa sán síbi tó ti ń jóúnjẹ mi. Ìlàjì máa sán sí ṣọ́ọ̀ṣì rẹ níbi àwọn aláwàdà kẹríkẹrí tí wọ́n wà. Ṣùgbọ́n ìdánilẹ́kọ̀ọ́ yìí tán o, ìdá mi tán o. Inú òwe Hébírù orí kẹwàá ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n ó ní ká mọ́ kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ ká mọ́ lọ ṣọ́ọ̀ṣì ní sọ. Ṣùgbọ́n mi mọ wá tí mo fẹ́ fi kún àlàyé mi rèé. Kí ló dé tí wọ́n náà ń lọ ṣọ́ọ̀ṣì? Níbi ìwọ tó jẹ́ pé ọ̀rọ̀ òṣèlú díẹ̀, ọ̀rọ̀ àwàdà díẹ̀ nìránṣẹ́ Ọlọ́run fi mọ wàásù. Nígbà wọn ò sọ ọmọ lẹ̀ àbí? Nígbà wọn ò sọ ọmọ lẹ̀ kálẹ́mi nìwọ o tí n bá ń lọ ṣọ́ọ̀ṣì tí n ò ní gboyà láti sàn ìdá mẹ́wàá níbẹ̀. Ìyá sẹ́ǹgì ṣọ́ọ̀ṣì ni báìtọ̀ wá. Ṣéyìn ìwá ṣe àgbèrè ẹ̀sìn lọ́dọ́kọ̀dẹ́? Àgbèrè ẹ̀sìn kọ́? Àgbèrè ẹ̀sìn ni. Ìtọ́jẹ́ wípé ayé yìí ọmọ lọ títí ki n wa waste your wasi ko ta ni nbi inji mo fogbon so ni pe eyin te n lo sozi te ni gboya lati sanda mewa nbe ngba won ofori yin gba paaro
1: se dandan ni e gbodo sengi sozi na ni
0: sozi bi o ba nlo to tin jo nje mi lo yo mo ti lo sanda mewa suba n o ni gbo niyanjo mo sanda mewa si sozi to je pe o jo nje mi kankan nbe so gba bi dan wa wa ni pe kin lo se jan pan dandan po godo mo lo be ni o godo sengi sosi ni ba ito wa aran si olorun ti sosi wa ai ma bowo se ma lo akuku po die as in sanda mewa dede sugbon pa ito to ba se sana ni lasan ni an fe ra won mo to kowo jo mo ni ani ko se sana lasan ha wa ma be oda gbogbo ore ati da mewa tan san kin lo de te se yo nbe abi se gbogbo gba ba fe ra nkan amondo gbemu ina la ma se to kowo jo ni awon owo ojo gan wa gbogbo owo tan san se ri kaka te ma lo ru so si baun to je wi pe awon ti an jadari ibe won nawo oye ida mewa yin je o se sengi so si re baito wa won lese ni ke sese oda e je mbere lo yin melo no yin lo je pe sosi kan na le tin lo lati igba ti bi yin epo be mo epo to je pe sosi kan na le tin lo lati igba ti bi yin ko wo po igba mi mo wa se bi teyan ba sise lu kan ti jo baba gbe yan lo lu bo mi o di dedo se ji sosi re awon ranse olorun mi amomo so wa ni bi lo olorun fi ore re si kan se tin je be kan se tin je be bi se ba wa gbe olorun ju okere a je pe o ti ko nbi ore re wa nu e lo joko je kan se tin je be ko se se ko se

ṣe ń di sọ́ọ̀sì rẹ̀ ẹpẹ́ tọ̀ wá ṣe rí kò tèmi wà n ò lè ṣe ń di sọ́ọ̀sì tọ́rọ àjọ bẹ̀rẹ̀ rẹ̀ ni ọ̀dà náà nígbà mo wá sàǹdà mẹ́wàá mi tó sì dẹ̀ wípé ìránṣẹ́ ọlọ́run bẹ̀ ní ń jí sọ́lọ́run alẹ́ bùkún mi ọlọ́run bùkún ọlọ́run bùkún kọ̀ọ̀kan àgọ̀kọ̀ eléyàn kan ọlọ́run ìwọ ti sojúṣe rẹ sọ́lọ́run páìtọ̀ tí ń jí owó ọ̀dà mẹ́wàá yóò dẹ̀jọ́ ńjọ́ kan eléyàn ọ̀kanwọ́ kò sì dìbùkún rẹ lọ́wọ́ ibi ó ti lè di lọ́ni pé tẹ́mi ọlọ́run bá ti ní okó ìṣọ́ọ̀ṣì tọ́ wá takú síbẹ̀ ó lè di lọ́wọ́ ń gbà náà ṣùgbọ́n tọ́lọ́run bá ti sọ pé okú ò wá pé wọ́n ń jí ìdá mẹ́wàá kò sí ń tọ́kọ̀ òun kálukú ni ogùnkú tó ń wájú ọlọ́run olódùmarè tí ó jẹ̀jọ́ ńjọ́ kan torí náà má torí ìyàn sọ wípé ó ní san ìdá mẹ́wàá rẹ síbẹ̀ ṣùgbọ́n kálẹ̀mí nìwọ o fi ń bá mọ̀ wípé wọ́n ń jí ìdá mẹ́wàá mi wọ́n fi ń sararin dini ń apẹ́ tí wọ́n kò ń sọ sí wọ́n wà mí lọ kì í sẹ́sẹ̀ kéèyàn ò ṣe ń gi sọ́ọ̀sì pẹ́tọ̀ wà lẹ́ẹ̀kan ẹni mo lè máa pín ìdá mẹ́wàá mi o lè máa pín ìdílé o wọ́n ṣàlàyé ẹ̀ torí àsọ̀rọ̀ yẹn rọ̀ ń ló pe lè ń pe ìṣáájú tó ní gbá wúwo jàwo lọ ẹnìkan mọ̀ ti kọ tẹ́sì sí mi ń jọ kan ó ní pẹ́tọ̀ wa ń gbọ́ jẹ́ wípé owó tí mò ń gbá ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣé mo lè máa pín ìdá mẹ́wàá sí méjì kí n máa sàn lajì rẹ̀ sí ṣọ́ọ̀ṣì wa ìlàjì tó kù kí n fi máa tọ́jú ẹbí mi mo ní rárá owó ọlọ́run ìdá mẹ́wàá owó ọlọ́run ìdá mẹ́wàá ìdá mẹ́wàá a gbọ́dọ̀ máa san síbi tá a bá ti ń do oúnjẹ mi ẹni tó mú béèrè wá ni pé ọ̀pọ̀ ọbí lọ wà téèyàn ò ti róúnjẹ mi jẹ torí wọn ọ̀kọ́ yàn ìwọ tó bá wá wà ní orí òpó ibi tó bá ti ń róúnjẹ mi jẹ kò léèwọ̀ kọ́ ọmọ sàn lajì ìdá mẹ́wàá rẹ síbẹ̀ ǹjẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wa a ti dàtàn bí ṣùgbọ́n ṣọ́ọ̀ṣì táwọn òbí wa bí wa sí la sì ń lọ ìtọ́sẹlẹ̀ ni pé a ti pẹ́ ń bẹ́ẹ̀ a ti ta gbòǹgbò ń bẹ́ẹ̀ ṣùgbọ́n olùkọ́ni orí rédíò tàbí olùkọ́ni orí tẹlifíṣàn tàbá péjọpọ̀ gan kan tó wà ní gangan ló ti ń dóúnjẹ mi ti ń jẹ́ ọ̀dàgbàsókè lẹ́mìí kò léèwọ̀ tó bá ń sàǹdà mẹ́wàá ní ṣọ́ọ̀ṣì yín o tó pin méjì ibi tó ti ń dóúnjẹ mi tó ń sàn làjì bẹ́ẹ̀ eléyìí ò léèwọ̀ torí ṣọ́ọ̀ṣì ibi tó ń lọ gan kìí ṣe pọ́ ń dàgbà sókè bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣọ́ọ̀ṣì gbogbo ẹbí yẹn ni ẹgbọ́n wa jẹ́ ṣọ́ọ̀ṣì gbogbo ẹbí yẹn ọwọ́ á di dandan kọ́ ọmọ wà ń bẹ́ẹ̀ ìdí tó di ọwà ń bẹ́ẹ̀ nu tó bá ti á di pé dandan ọgbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ ìdá mẹ́wàá rẹ máa pin méjì pẹ́tọ̀ wa èmi ètí ẹ lọ ṣọ́ọ̀ṣì kankan ǹjẹ́ ẹ mọ̀ pé orí rédíò yìí nìkan lèmi máa gbọ́ ó ti tó mi kò tó ọ kò tó ọ ìwé ẹbẹ̀rù orí kẹwàá ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n kí a máa kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn ìwé ẹbẹ̀rù orí kẹwàá ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nù ó ní ẹ mọ̀ kọ ìpéjọpọ̀ ara yín sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn ètò túmọ̀ sí ni pé arákùnrin arábìnrin

àfíà ayọ̀ àtòrí ọ̀fẹ́ ìlà ń sìn ẹnìkan nípa ìtọ̀ wa sọ́rọ̀ ọ̀dà mẹ́wọ̀ọ́ mẹ́gùn dání gbùlọ ọjọ́ kò jẹ́ kódà tọ́ọ̀bà ẹgbọ́ mi dáadáa pẹ́tọ̀ wa bíbélì ní àti ọ̀bà sẹ́dà mẹ́wọ̀ọ́ ègún ń bẹ lórí wọn kò sí lórí ẹ̀yìn tẹ́ wà májẹ̀mú tuntun ẹgbọ́ mi o eléyàn gba ìfarabalẹ̀ ìwọ tọ́ọ̀bà sẹ́dà mẹ́wọ̀ọ́ ọlọ́run ò ní fi ọ́ gégùn pẹ́tọ̀ wa ṣe bí ẹlẹ́gùn ìrọ́ sẹ́rí ìwé gàlátíà orí kẹta ẹsẹ̀ kẹtàlá ọlá àti rà wá padà kúrò lọ́wọ́ ègún òfin ègún òní débọ́ tọ́ọ̀bà sẹ́dà mẹ́wọ̀ọ́ ẹ kí wàá mà wá máa san sí ìdáhùn rẹ rèé o kí ni a ní ká gbẹ̀kọ́ máa gbin ẹ̀gẹ́ àbí susi kó lè kórè ni ìwọ tọ́ọ̀bà sẹ́dà mẹ́wọ̀ọ́ ibi tí ó ti yọ́lẹ̀ ni pé o ní jèrè ìtọ́yọ̀ jẹ lórí ìdá mẹ́wàá kójú bẹ́ẹ̀ náà kì í sọ̀rọ̀ ègún nínú májẹ̀mú tuntun ègún òní dé bá tọ́ọ̀bà sẹ́dà mẹ́wàá o pẹ́tọ́ wa wọn gbà yóò gbọ́ jẹ wá béèrè lọ́ọ̀rẹ́ láti ìgbà tó ti sẹ́dà mẹ́wàá ségun ti wá sórí rẹ̀ ségun ọ wà lórí rẹ̀ ọ wà láyé dìsìn kò sí kankan nínú wa gan tí ń sẹ́dà mẹ́wàá tí ó sọ wípé oṣù kan wà òun ò tí ì mẹ́sì rẹ̀ kálégùn wá wà lórí wa ní sáwà láyé nìsìn ẹ mọ́ sin ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́pàá bàbá lọ jẹ fún wa ìwọ tó o bá fẹ́ tẹ̀lé mi lórí fesibúùkù mi ref gbadé ogun lánà ọjẹ́yà àkọọ́lẹ̀ revgbade ref gbadé ogun lánà lọ fọ́lò mi bẹ́ǹsìn ìwọ tó o fẹ́ fọ́lò mi lórí instagram ref gbadé ogun lánà náà ni ẹ̀yin oní tíkítọ́ọ̀kì ref gbadé lásán ni revgbade ẹ fọ́lò mi bẹ́ ǹjẹ́ ẹ mọ̀ pé lé lọ́ọ̀ọ́dúnrún fídíò tí mo ní lórí youtube gbadé ogun lánà ni ẹ sọbsíkíráìbù sí channel mi lórí youtube ẹ wò gbádùn ẹ bá ṣe gbádùn ẹ̀kọ́ ìtó ọ̀pọ̀ yín náà mọ̀ sọ pé kí n ṣe àtúnrí orí ọ̀fẹ́ àtirígbọ́ kí n ṣe àtúnrí orí ọ̀fẹ́ àtirígbọ́ ìdí tó ṣe gbọ́dọ̀ tẹ̀lé mi lórí facebook mẹ́nu revgbade ref gbadé ogun lánà òun náà ni ti instagram ref gbadé ogun lánà tiktok mi ref gbadé ni mo fẹ́ kẹ́ subscribe sí youtube mi o gbadé ogun lánà ni gbogbo àwọn àdánilẹ́kọ̀ọ́ yìí wọ́n pé pìtì mu síbẹ̀ àìbá wa mọ̀ ìwọ tó o bá níbèrè ogun lè kúkú kọ tẹ́sì sí mi lórí whatsapp mi 07034189189 ẹ mọ̀ pé tẹ́sì nìkan mọ̀ mọ́ gbà o torí bẹ́ẹ̀ bá pè mí kò lè lọ pẹ́tọ̀ wa kí ló dé já ìgbé ìpè náà ogun ò lè kó yẹ àwọn tí ń pè mí àlọ́ mi a máa pè ń lóru wọ́n bá nípa ẹ̀tọ́ wa.

kaabo pada ti mo ba ni e kaabo pada ati seto laaro yi mo seto wakati eri re ni ago mefa si meje opolopo eri ti wole ni biba andari ogo pada sodo olorun oni ni ojo ikirin din ni ogbon inu osu asepe osu keje odun 2026 deto ni tale pupo pupo 26/7/2026 orin iyin ati eri re leyin bo fin gba koko loruko gbogbo igbimo awon alase 32FM94.9 le tin gbo mi akale letente si ori oke ni eyin premier ni mokola tawolade tabi doctor apostle tawolade lo ko mi orin ati opolopo eri loni iroyin ayo ni ma fi wole bi mo ti sese laaro yi ni ijejo ti a pari eto ni won pe mi mo gba iroyin ayo pe omo mi bimo grandpa latest grandpa gbogbo goje ti olorun eto toni a fi ara pe ti ijejo ti a se yadeboke wa ninu ile agbara pelu mi yo ka bibeli abuka ka sinu wa ti juba oni amoju ero mi ni 32FN94.9 Abdulsalam wa nbi omo daada oju emerin e se ti e n gbo wa iroyin ayo ni tito ni mo gbadura pe gbogbo eyin ti erin mi gbo bi oluwa ti n be ti emi re ti mu rin ti emi re si n be laaye eyin naa yoo gba iroyin ayo irugbin iroyin ayo olugbala kan iwe iranti lati se opo eri ti wole ni biba o luke 1:41 o ti se nigbati Elizabeth gbo kiki maria ole so ninu re falasi ole so ninu re iyan ni pe ole tinu o ni ohun rere ti a ti kó sínú nígbàtí o gbọ́ ohun Elizabeth gbọ́ ohun Maria ọlẹ̀ tinú wá pé tí òde jáde òun náà finú soyún fẹ̀yìn gbọ́mọpọ̀ lónìí gbogbo àwọn tí a pè ní àgàn tó pé kò sí àgàn nínú olúwa gbogbo yín pátápátá ẹ ò níyà àbèjì àbúrò ọmọ tuntun ilé tí yín náà gbogbo aláboyún ẹ ò bí wẹ́rẹ́ o agbóhùnyá gbọ́tọmọ gbogbo ẹ̀yìn tí ẹ ti bí kò ní dòkú o lónìí á bẹ̀rẹ̀ ìjọsìn tòní nígbàtí a mú ìwé orin wa wọ́n tún fẹ́ wa la ó máa sì títí lẹ́yìn tí a bá kọ orin inú ìwé ìtàn ẹ̀rí tèmi náà yóò wọlé ẹ̀rí mi àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí mo gbàdúrà pé ọlọ́run yóò fi re kárí gbogbo wa ìròyìn ayọ̀ orin inú ìwé.

0: ojú ọlọ́run ọlọ́run yóò ṣíwé ìrántí yo o ń gbogbo tó bá fi sùn a ṣíwé ìrántí ìwé ìrántí wa o Malaki orí kẹta 16 ẹ bá mi kàwé.
1: Nígbà náà ni àwọn tó bẹ̀rẹ̀ olúwa bára wọn sọ̀rọ̀ ni
0: nígbà
1: kúgbà olúwa sì tàtí sí i ó sì gbọ́ a sì kọ ìwé ìrántí kan níwájú rẹ̀
0: ìwé ìrántí ibi tí mo ń lọ nìyẹn lónìí a ṣíwé ìrántí rẹ o yóò sì gbọ́ ohun tí o sọ ọlọ́run pẹ̀lú ohun tí mo ní ni mo dá padà yìí ṣí ọmọ mi nínú jẹ́ kó finú ṣoyún kó fẹ̀yìn gbọ́mọ kan jẹ́ ká gbúrò ọmọ tuntun nílé tèmi náà.

0: Lorúkọ Jésù ẹ ní lóyún àníṣẹ́. What God has done for you people shall be permanent. Iṣẹ́ tí ìfẹ̀mọ̀ròyìn ń ṣe nìyẹn a máa pa gbogbo àjàgàjẹ́. Lorúkọ Jésù ẹ rọra àánú gbàdílẹ̀. Àwọn tó tún ṣe fàtà lónìí Ọlọ́run kò ṣí wọn nínú. Ẹni tọ́lọ́run ti ṣe fún kò ní bàjẹ́. Jésù agbára wa àmì.
1: Ẹ bá mi dárúkọ ilé jèjì.
2: Orúkọ mi ni Alice Yusufu.
1: Látàdúgbò wa.
2: Láti Yemẹtu Aláàdọ́rin. Ntọ́lọ́run ṣe fún mi lórí ètò yìí lákọ̀ọ́kọ́ tí mo kọ́ ń gbọ́ yín bí ọdún mọ́kànlá sẹ́yìn. Inú kan mọ̀ ń rùn mí, ó mọ̀ ń dà mí láàmú gan-an tó ṣe pé ó sú mi gan mọ́ lọ sọ fún àwọn tó bí mi pé kí ló dé kí lọ́ fa ló rọrùn. Dádì mi jẹ́ kó yé mi pé àwọn làwọn nínú rọrùn yẹn pé ara àwọn la ti kó. Pé kò sọ mọ àwọn tí kinní yẹn ò kì í ṣe. Tó ṣe pé inú rọrùn yẹn ń jọ tí dádì wá mi kanlẹ̀ báyìí. Kinní yẹn náà ó dẹ̀ mi kanlẹ̀ ní kó owó sì ṣe. Mi ò lọ sílé ìwòsàn o. Program yín ni mò ń gbọ́ tí mò mọ́ gbó mi sí orí rédíò. Àjẹbí ni o, àjogbó bá lára bàbá wa ni o. Program yín ni mò ń gbọ́ lọ́dún náà tí mò mọ́ gbó mi sí di rédíò. Màá gbó mi sí màá mú òróró màá mú. Bí mo ṣe wá o inú rọrùn yẹn tì inú láyé. Kó tó di pé mò ń gbọ́ program yìí kò sí nǹkan tí mo lè jẹ́ mi ò tẹ̀ tó kí n mu mínírààsì. Ọdún mẹ́ẹ̀dọ́gbọ̀n lọ tí mo rántí ni. Mo ti pọ́ ọmọ 77 years. Àná ti 49 ni wọ́n bí mi o. Mi parọ́ mọ́ra mi o. Omi àtòróró mi o. Wọ́n ọ̀tà fún mi o fúnra mi mò ń gbé inú rẹ sórí rẹ́díò. Èmi ò gbúrò ẹ̀mọ́ látọdún náà tó fi di wákàtí tí mò ń sọ̀rọ̀ yìí o. Ọtọ́gbọ̀n ọdún 30 years gan ni. O tó níwájú Ọlọ́run àti èèyàn. O tó 30 years. Tínú yẹn fi rún mi. Tí mo rò pé yóò pa kò sóògùn tí mi ò lè tán àfi tí wọn ọba kọ mi. Omi lásán lèmi ń gbé sí di rédíò níwájú Ọlọ́run àti èèyàn. Omi bí ọwọ́ ta ni mò ń rà. Màá dẹ̀ gbé síbẹ̀. Ọgbọ̀n ọdún ni níwájú Ọlọ́run àti èèyàn. Ó gbé mi o Jésù látọdún náà báyìí. Mi sì gbúrò nínú mọ́ o. Tọ́ba ti bẹ̀rẹ̀ báyìí lébi ẹ̀gbẹ́ ọwọ́ sí báyìí ní gbé. Ibẹ̀ ni ń sò. Tí n bá ti wá jẹ kinní kan báyìí bẹ́ẹ̀ ni ọmọ bọ̀ kúrúkúrú tí mo bá lo òde ìtẹ̀rú tí ń jẹun tí màá fẹ́. O ti àmì lórúkọ Jésù.
1: Jésù ti gbé mi.
2: Olúwa ṣe wo.
1: Bíbélì ní ìràpadà mi yàn ní ọ̀rọ̀ tẹ́ ń ṣe yìí. Inú yóò gbọ́dọ̀ gbérí mọ́.
2: Àmì lórúkọ Jésù.
1: Àmì
2: lórúkọ Jésù.
1: Àmì
2: Jésù. Àmì lórúkọ Jésù. Àmì lórúkọ Jésù. Àmì lórúkọ Jésù. Àmì.
3: Aleluya, aleluya, aleluya, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè yìí o, ọmọ mi ti bímọ nílùú òyìnbó o, mo dúpẹ́ o, ẹ sọ fún wa pé ọmọ ló yí káyìí pé kìí ṣàgàn, pé ẹ ṣáàbá mi pray fún ó dẹ̀ padà, so ó ti lóyún ó ti bímọ báyìí o, mo dúpẹ́ o, olúwa ṣe, mo dúpẹ́ o, ẹjọ́ torí Ọlọ́run, ẹ bá mi send account number yín. Kí n lè fi ẹ̀tọ́ tí yín náà ránṣẹ́ sí i. Mo wà nínú ayé mi o. Ọmọ mi náà kúrò ní kú àgùn látọdún mẹ́jọ o. Olóyún ó bímọ o. Mo dúpẹ́ o. Ẹ ṣé o. Mo dúpẹ́ o bàbá. Mo dúpẹ́ o pé yóò ní dọ́bà lágbára Ọlọ́run. Ẹni fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́, ẹni faya ṣiṣẹ́ ìránṣẹ́, ẹni fẹ̀mí náà ṣiṣẹ́ ìránṣẹ́. Mo dúpẹ́ o.
0: Ẹ jẹ́ ká máa darí ògo padà sọ́dọ̀ Ọlọ́run. Ní ìlérí pé èmi náà ni bá wọn pín ògo wọn. Lẹ́yìn ìdádúró ọdún mẹ́jọ, ọba tá à ń pè lájọ tó ń dáhùn nílé. Wọ́n máa yin Ọlọ́run títí láéláé ni. Pélé ni a kì yóò rí àgbọn inú ilé mi. Gbogbo àwọn tó kù tó ń gojú Olúwa ẹ̀ńpátá yìí náà ni lórúkọ Jésù pẹ̀lú ẹ̀ńpátá tí wọn inú kó ṣe Ọlọ́run kó ṣíwé ìrántí wọn. Ọmọ náà ni kú sàn tí ń ṣe aláìgbàgbọ́ lẹ́yìn ìbímọ kò ní ṣèyá ọlọ́mọ. Gbogbo àwọn tó kù tí wọ́n gojú Ọlọ́run fún irú ayọ̀ báyìí pẹ̀lú ìgbàgbọ́ àti ẹ̀ńpátá wọn. Wọ́n ra ànúgbà ó ṣíwé ìrántí wọn lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì wá kéré oko délé o ọ̀nì tájì gbèsájò ẹ kú ewu ọmọ.
3: Káàárọ̀ dàdé. Èmi ni mo ṣiṣẹ́ ìdòwò látọlódó. Mo pè yín lọ́dún tó lọ tí mo sọ fún yín pé bẹ́ẹ̀dì yín àti tọmọ mi pé déètì kan náà ni. Mo ló ti márì láti bí mo fi ọdún tó lọ pè lọ́dún tó lọ pé kò tí ì lóyún. Ẹ wá sọ fún mi pé ṣé mo nígbàgbọ́ tí mo ní ẹ ṣàní ṣàwọn ìgbésẹ̀ kan mo sì gbé. Òun mò ń san arọ́bì mi, mò ń san ẹ̀pátà mi. Ọkọ rẹ̀ bá tún pè mí pé àwọn sáré rọ̀ṣẹ̀ lọ́wọ́ sí pẹ̀mátà mo rògùn. Mo ṣáà tún pè yín ẹ tún fún mi láwọn ìtọ́ni kan. Mo tún ṣe é tún pè gbèsè mo ṣe arọ́bì mo ṣe ẹ̀pátà mi. Mo wá láyọ̀ láti sọ fún yín pé èmi náà ti lẹ́rìí ìyàwó ọmọ mi ti bímọ. Ìyàwó ọmọ mi ti bímọ lámẹ́rí.

0: this is an issue.
1: You are loving me, baby. One night you come here to me. Ah, no love by me, she. Me, oh, my, she.
0: Lérí pé mi ò ní bá wọn pé ògo wọn ọdún lórí kristo àpáta ilẹ̀ mìíràn ẹ̀yìn ọ̀rìn ni ọlọ́run tó ń ṣàánú wa lórí ètò yìí akọ́pẹ́ kí ó ṣe àgàn nínú ilé mi a ò ní pè ní àgọ̀ mọ́ bí kò ṣe ìyá àdéjì ọ̀nàkọ̀nà tó bá gbé yàgàn yálà àti owó ni àgàn iṣẹ́ ni ó pàṣẹ ìbùkún sínú ìdílé rí o ọlọ́run àwọn bàbá wa orin ìgbanìjúgbà.
2: Ma wo mi bi mo se fe yin
3: mo n gbo ta ti tu efe
4: 32 FM 94.9

0: ile ni enu odin die mi ni ile o ni silete o ni toju ile mole sami o
1: ejani oluwa
0: monti jeremiah so jeremiah 22:29 ekawe ile ni eti ile
1: ile
0: ile
1: ile oluwa
0: so le so tele mi ma wi tele mi o ile
1: ile
0: ile
1: ile
0: gboro oluwa mo ti fun ibi ibi placenta eh amo bi mi ti so fun iwo ile iye ni mo yan iye ni mo yan iye ni mo yan
2: oluwa hallelujah
0: ile lenu o gbe awon kan mi ah e ba wo number 1632 tabi number 2610 itebari ekawe number 26 tabi number 1632 ekawe
1: ile si lenu re
0: ile si lenu
1: jo si gbe won
0: o gbe o gbe o gbe won mi po awon kan dite mose awon kora data abrahamu ati awon idile won ile lanu o si gbe won mi yani ile yo lanu yo gbe gbogbo ogun aye re mi ile lenu oda awon kan wa to nlo lori social media bayi idagberi bi ope beta ti won rin lori omi
3: odi
0: omi no ni eti ile ni eti gbogbo ta o se loni niye oda gba awon eri o go olorun white gba
4: emi le ri kan mo dupe lodo olorun o emi ti mo gbe photo lowo ni jotal gba ororo sori ke fun mi ni itoni olorun ti ba mi segun o oluwa ti wo mi san o gbogbo kelebe to ji simi laye ati kuro o mo dupe o olorun o mo gbowo yin se iyanu o e ni sise o a ri yin pe o
0: adebayo bolanle gbogbo ogo je ti olorun ise ti piamriyan se le ri yen a ma ba gbogbo ajagaje ọpọ ẹrí kúnlẹ fún gbogbo ẹyin tí ọlọrun fún ní orí ọfẹ tí ẹ wá tí mo anoint bíbélì sọ pé a ba gbogbo ajagajẹ nípa ìfẹ àbúròyàn anointing break the yokes Isaiah 10:27 ni ogun yóò ní gbérímọ ẹyìn àyẹwò ọpọlọpọ owó tí ẹ ti ná tí nǹkan bá di sí yàn ní ọnà fún ẹyìn ọmọwó lọra tí dókítà ti sọ pé àwọn ò tún ríro ilé ìlú tí wọn dẹrí yanjú tí ìfàmìlíyàn dẹkàn yín lára àti àwọn àyẹwò tí ẹ mú wá padà yìí lórúkọ jésù ògùn yìí ò ní gbé ní gbogbo tí ẹ ti ná ọlọrun kó dá padà ní ìlọpo pẹlú àyẹwò yìí ògùn yìí ò ní gbé ní ẹ kó rírì mọ.
5: hello ẹmí ìyá àpèjì láti ayé kalẹ̀ ni mo pé yìí mo dúpẹ́ pé mo lẹ́rìí torí mo wá sí àdúrà tá a ṣe ní òrékè ní ọjọ́ sannde tẹ́yẹ tàwọ́ ṣe alórí mo dúpẹ́ pé tọ̀ èrè bánú jẹ́ èrè wàhálà lórí ọmọ lórí ọmọ lórí ọkọ ọmọ lórí ẹbí lórí ara mi oore tí tún wá fọkàn sí ọmọ mi tún wá wá fún mi lówó mo dúpẹ́ mo yìí lógo ìpínyàn ọmọ jẹ́ o èmi tọ́pẹ́ tọ́ sí mo mọ ara mi èmi tí mò ń fojoojúmọ́ rí oore ọ̀fẹ́ èmi tí mò ń fojoojúmọ́ rí àánú gbẹ̀ mi tójú òtí rí tójú òsì mi tì láéláé èmi tọ́pẹ́ tọ́ sí mo mọ ara mi ló ẹ ṣe bàbá mi tó mo rí àánú gbà kí ó tẹ́lẹ̀ tó bọ̀ mo dúpẹ́ o bá mi tẹ́wọ́ àlàyé tí kò bọ̀ kẹ pẹ́ fún wa ọmọ pààyàn ń pààyà kẹ gèrè ọmọ kẹ bọ ọmọ yín jìnnà nǹkan jésù kìí ṣòro àárọ.
0: mo ń darí ògbó padà sọ́dọ̀ ọlọ́run tí wọ́n bá wa ṣe ọpọ ẹ̀rí ni mo gbà ẹni tí mo anoint mo ò lè káyé ẹ̀rí iṣẹ́ tí fàmílíyàn máa ń ṣe náà nìyẹn ó máa ń ba gbogbo àjàgàjẹ́ tàbí àwọn ọmọ ti bẹ̀rẹ̀ sí ní tọ́jú yín nìyẹn lórúkọ jésù ẹ ò ní jìyà lọ́wọ́ ọmọ olúwa ti mẹtẹ́mẹ̀mẹ́ láì ọ̀run tó ṣe fọ́.

0: FM
1: 94.9. Ẹni àgbà ọjọ́ ọba tó mú nǹka gbogbo ẹ̀mí ẹ̀dá ènìyàn arúgbó kò jẹ́ òjò ọ̀rọ̀ alfa àti omega ìpilẹ̀sẹ̀ àti okun gbogbo adẹ́dà aṣẹ̀dá amẹ̀dá awẹ̀dá ògbẹ́nu oúnjẹ asọ́lá ògbẹ́nu adélébọ̀ sẹ́wà arúgbó kò jẹ́ òjò ọ̀rọ̀ ọbángẹ́lẹ́ àti ènìyàn àtọ̀bọ̀ bí orí òkè gẹ́gẹ́rẹ́ mọ́wọ́ ìnáná àpáta tí ò ṣe pa ọ̀rọ̀ sí gbogbo ọ̀rọ̀ mi arúgbó ìgbàani akínyìn olórí aláàánú àti olùfẹ́ àsọpọ̀ ìṣẹ́ lọ́pọ̀lọpọ̀ bá mi àdúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ọkàn àti tí tó ń gbọ́ mi ẹṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo jàmásùn aláfihàn aláfihàn lọ́gọ́ àjọbọ̀ àsọpọ̀ ẹṣẹ́ o lọ́rùn gbogbo ayé ògùn ní orúkọ mímọ́ yín lọ́gbà fún gbogbo orí ọ̀fẹ́ àti àǹfààní ẹni tí gbogbo ọkàn àti tí tó ń gbọ́ mi àti èmi náà rí gbà láti lè wà láyé lónìí ó wù yín ni o padàndàn ká wà láyé kò ṣe tú láàsì ká wà lórí èpè ṣùgbọ́n àkọ́pọ̀ ìwọ yóò ṣàánú fún ẹni tí o bá ti fẹ́ àdúgbò nítorí parí àánú gbà àsọpọ̀ ẹṣẹ́ lórí bàbá apostle alade adéogun padà sọ́dọ̀ yín àyìn ológun lọ́pọ̀lọpọ̀ bá àwọn ọba àsọpọ̀ ẹṣẹ́ o àyìn ológun torí pé ìwọ ọlọ́run tó ń ṣàtìlẹ́yìn fún wọn agbẹ́ngà lórí ìkànnì yìí o 32 FM ogún ìyìn ọlá ní fún orúkọ rẹ̀ ọba tó pọ̀ nípa àti agbára adúpẹ́ lọ́wọ́ yín ọba tí ò jẹ́ kí ogun ìjákulẹ̀ ogun ìdàrúdàpọ̀ kò ṣẹlẹ̀ nínú ìjọ yìí nílé iṣẹ́ yìí àsọpọ̀ ẹṣẹ́ gbogbo ọkàn tẹ́yìn ẹ ń lò bí apá bí ọwọ́ bí ẹsẹ̀ ẹ̀jẹ̀ jàǹbá ó ṣe wọ́n adúpẹ́ lọ́wọ́ yín àyìn ológun ò ló ń sọ ilé fún bàbá òun wọlé dè wọn bá bá ti lọ tán bọ ìwọ lọ bá wọn lọ bá wọn bọ àsọpọ ẹṣẹ òkò ìfọrọkọ mímọ yín mo yìn lógo lórí ayé tèmi náà kòrè ọfẹ àtànú sí mo rígbà àsọpọ ẹṣẹ lórí ìjọta wa nọkọ restoration àyìn lógo lórí nàìjíríà àdúpẹ lọwọ yín fún gbogbo àwọn ọmọ tẹ gbà sílẹ lọwọ ìparun yìí ọlọrun ẹṣẹ o àdúpẹ lọwọ yín ọba lórí ayé gbà ọpẹ àti iye wa ní orúkọ jésù kristi olúwa wa àmì. Orúkọ tèmi ni evangelist Sarah Diago wọn lá sínú ìjọ six tabernacle resurrection ní lọ́sùn ìlú Ìbàdàn kí ọba lórí ayé kó gbọ́ àdúrà yín jésù olúwa wa àkórí ọ̀rọ̀ ló fi gba níyànjú fún ọjọ́ ìsinmi tòní oní ìpè ní àṣà ìbílẹ̀ kristẹni so mo tẹ̀síwájú bí ó ṣe jẹ́ pé orílẹ̀-èdè nàìjíríà làwà oríṣiríṣi ẹ̀yà àti ìṣe òun ló wà ní ìlú yìí bí a bá ti wá rí ẹnìkan bó ṣe múra bó ṣe wọṣọ bó ṣe soge oúnjẹ yàtọ̀ ìgbéyàwó yàtọ̀ oríṣiríṣi yàtọ̀ so bẹ́ẹ̀ náà ni irú àwọn tí ó ń lọ sí ìlú ìbílẹ̀ ní ìwọ̀n tí mo fẹ́ kásàkíyèsí gbogbo wọ̀nyí ló ń tọ́ka sí pé ìlú kọ̀ọ̀kan ni ó ní àṣà ìṣe àti ìwàsí tiwọn bí àwọn kìrìsìtẹ́nì bá sì ní ìyípadà ọkàn ní tòótọ́ tí a sì ní ìwà ìdá ọlọ́run nínú wa a jẹ́ wípé àṣà ayé òde òní gbọ́dọ̀ jẹ́ ìríra sí wa ojoojúmọ́ ni a gbọ́dọ̀ máa lépa ìwà sí ìṣe ìwọ́sọ àti ohun gbogbo gẹ́gẹ́ bí ti ọrùn ti ṣe lu bàbá wa ìdí ní ìsíbẹ̀rẹ̀ fi sọ wọ̀nyí nípa ìjọ àkọ́kọ́ àlelé ìkánìwé sí àwọn apostolic orí karùn-ún ẹsẹ̀ kejìlá ó kẹ̀bẹ́ pé àti ọwọ́ àwọn apostolic ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu púpọ̀ láàrin àwọn ènìyàn ògbọ́n sì fi ọkàn kan wà ní ìlú solomoni nínú àwọn ìyókù ẹnìkan kò dá sí àti dàpọ̀ mọ́ wọn ṣùgbọ́n ènìyàn kò kìkì wọn a sì yin àwọn tí ó gba olúwa gbọ́kún wọn sí àti ọkùnrin àti obìnrin tó bẹ̀ tí wọ́n ń gbé àwọn abirùn jáde sí ìgboro tí wọ́n tẹ́wọ́ sí orí àkété àti ohun àti ibi gbogbo so gbogbo àwọn nǹkan sí ọkà òkè bí a bá sọ pé a ní ìlú ìbílẹ̀ ní ọ̀run ìmúra wa gbọ́dọ̀ yàtọ̀ àsọ wíwọ wa ó gbọ́dọ̀ wà ní ìwọ̀ntúnwọ̀nsì ẹni tó ní ìlú ìbílẹ̀ rẹ̀ tó lọ ní ọ̀run lórí ọgbọ́dọ̀ mọ owó sọ níhòòhò ó gbọ́dọ̀ sọ pé onígbàgbọ́ ni ọ́ kò mọ fàṣọ ìhòòhò kó mọ fi ara rẹ̀ hàn níhòòhò bẹ́lòmí bá wọṣọ gbogbo tó ń bẹ lábẹ́ aṣọ ní ẹ̀mọ wò bẹ́lòmí bá wọṣọ gbogbo itan gbogbo ara rẹ̀ gbogbo àyà rẹ̀ yóò fi sílẹ̀ irú wọn sì rí wọn múra wọn làwọn lọ sí ilé ọjọ́ ìsinmi àwọn kìrìsìtẹ́nì aláfẹnujẹ àti àwọn aláwòkọsí lásán làwọn eléyìí ìdí ni pé ò lè wọṣọ tí ò bára rẹ mu bí wọn gan bá wọṣọ ọkàn rẹ kó sìnsẹ gbọdọ sọ fún ọ pé n tó wọ dára because tá a bá wọṣọ tí ò bá ti bá òfin bíbélì mu irú ìwọṣọ bẹẹ a jẹ pé ó lòdì sí ìlú ìbílẹ ní ọrùn aṣọ tí ò wọ tó fi wọ ara rẹ hàn dájúdájú oni irungba ti won fi wo le lati gbe elomiran subo ni o ba enikeni to ba ni gold mo pa mo ni o le wo so to fi wo ara ni sile ko so ku lo joseph won ba oga ogo olorun wo mo ni olorun ewo ako olorun ni mimo eh se olorun mimo yo wa tewo gba irira nigba to lo lo sile olorun si wo so ori udara elomiran to ma disguise to ba se ku ni church ni yo ti mura amura dada amura bi omo olorun bo ba se ku ni church bayi o ti ti le se nkan to wo o wa mo ko jo oluwa n wo kakiri sojo oluwa wa n ri yo so wa mu olorun ni gan ni iwo so re gbodo ba ilu ibile olorun mo bi iwo so ri o ba ti se dede a je pe o geti number 2 o ge sise eh o ba ri omo olorun miran imura to ma mura bo se ma soge eyin ko si mo pe no eleye se ni to n lo si ijoba orun because o se ni keni to le ni ohun lo si ilu kan o ba lo si ilu kan ni lati se bi ilu yen gba to ba de ben o ba lo si ilu arab to ba mu buri re ko mu buri ko buri re ta lo ma tewo gba yen bi ilu bile yen se ri niyan tena ni ijoba orun na okay oni omo olorun ni o ko gogun kan sori jeun jeun olomo olorun ni o o le gbogbo e menu le gbogbo e muju o si so ko omo olorun ni o si ni ipinu o se fe ki awon eniyan kan ri yo wi pe looto omo ilu ibile orun ni o n tara re je ni o bi imura re ogi sise ri o ba ti ba ilu ibile orun mu o ni bi to nlo number 3 iru awon je won ati bi won se nje iru awon je won nibe o ni se pelu o memo o le ma jedo si iwo to ni ilu ibile lorun to ni afojisokun lo si jobo orun to n ba won mu se to n ba won mu gbo to n ba won mu mu ku mu to n ba won jeje ku je osilu ni ipinu lati pe on lo si ilu ibile lorun mo fe ka sira wa leti ni ki oye mi mimo ko to ye wa si tori bo satani agbaya o di awon eniyan lesi o di won loju o di won niji ko se ki won le mo kini ki won se o le ma lo ilu ibile lorun ko ni pe o ni ipinu lati ba jesu ijoba ko fe ba de ilu baba re ko wa je pe imura re o tako iwe mimo imura re o tako oro olorun ounje to nje ko ba oro olorun mu pelu mi ba fe jeun bayi awon ounje kase awon ounje si o leto le ma ba lenu ru won kini omo olorun ki lo nwa nibi je ku je ki lo nwa nibi mu ku mu itumo ni pe awon ti o ba ti ni afojusun pe won fe dele ogun ko sun ti won le je o ko sun ti o se dede enu mo ama won to ni ipinu pe won lo si ilu ibile si won ti baba won wa won gbodo se ounje je ounje si won mo je ati bi won se mo je o gbodo ni eje won elekerin ni pe igbeyawo atona tan fi se iru igbeyawo oni ki akete wa ko mo se ni iri igbeyawo ko gbodo ni iri igbeyawo elomi tori e ni o se so ilu ibile baba re nu tori e ni o se so ilu ibile yen nu tori pe igbeyawo to gbe o ti so di pakute o ti so di kekun si alafia laarin aye ati laarin omo bi baba mi bayi ekun ninu ile igbeyawo to so pe o gbe nitori oluwa oluwa gbe kale ni ipele ojo pe je ki won ma bi se kan se ma re se ki won je oko kan aya kan sugbon ni sin ba kaluku kan ko bo se wu ni on kaluku fowo mu ni kaluku sa nre ko ni ni kaluku se bo ti wu kan ti e follow ofin olomo ko follow ti oluwa so ko follow bi oluwa se gbe kale mo o kan sa se bo ti wu ni bi a ba se siru lori ele teyan ba koju sun ko si bi teyan ma gbegbe o kan se wa fe so gbogi lori ore pe ore kiko opolopo lo je pe opo mo wi pe agbara nbe ninu ore ore to ba fi okan re fun lati ma ko lo so ipele ibi si okan re wa ore si an gbo oni se pelu ipele igbe aye wa oni lati mo ohun ti o n se loruko jesu mu gbadua e oni kaba merin ajo yi ati eyin ati emi a oni kaba merin ajo wa ki olorun gbogbo erara ko ba mi saanu fun yin
0: ọ̀rọ̀ ọlọ́run tí ẹ gbọ́ wáyé láti ẹnu màmá wa lady evangelist sarah adiago ti iléeṣẹ́ ìránṣẹ́ christ apostolic church tabernacle of restoration olosun junction along ọlọ́runda aba road àkóbọ̀ ojúrin ìbàdàn fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà ẹ lè pè sí nọ́mbà màmá wa yìí 0805-340-9975 lẹ́ẹ̀kan sí 0805-340-9975 jésù olúwa.

0: our neighbor lo auntie and babo a lot of dani o se lo supposed to take over on TikTok ama upload wi pe anilo olugbala kan arabinrin yi se takun takun olorun ki nbukun ole niru akoko yi bi ori se ti yan le se o anilo olugbala kan olorun gbo to fi moro awa tan soro yi na iye ti won ta epo lasiko ti an gba salary iye na no si nta e tabi ise 500 ni ngba ta ngba bi eh o di 1003 ni nsin e gbo se yan ni mo lara ti o si so na ni o la de nilo olugbala kan e ba mi wo we oni dajo ori keta ese kesan e kawe
1: nigba na ni awon omo eseli ki gbe pe oluwa
0: o ki gbe pe oluwa
1: oluwa si gbe olugbala kan dide fun
0: anilo olugbala kan olugbala kan ti o ba wa na gba bi omo onilu olugbala kan ti o mo de le lede olugbala emi na nilo olugbala kan ninu ise ranse bi mo so laaro tin ba ri olugbala kan to le san million tan son lori eto yi olorun gbo oni lo account mo ibukun ya kan ma rogun soju kan ni bi enikan to ngbe program yara pade mi sibe sibe ko le lo kari kari ati ni ki gbogba ma da si ni won ta le se olorun ki si nje yan gbe emi na ti se rugun olugbala kan bi o ti se lo sile aye olorun yo ran olugbala kan si o pariwo olugbala kan white oya juba
2: ki lo ko ima fatima
3: atadugo le ti wa
2: mo wa ni mobi
3: mama mo ri pe tinu itu wa le ki
2: lo mi dun mo ra anu olohun o ba lo ti pa meji ti won ebere ni o wa kesi mo ti fun mi $1 e ti ko wa loke na ti fun mi 250,000
3: ba le ti lo mo pori eto yi lolohun ti
2: se ori eto ya gboro olohun wa ogun ologun oni di ti yan posto kobo lori omo yin lori iyawo yin e ni fomo ti se ranse e ni ti iyawo yin se loruko jesu e de ni ologo e da rugbo woli loruko jesu eyin so gbadura fun yin le kan se anu olohun bi n ba yin rin se e ni rogo swoki ogun ologun oni di ti yin le kan si mo mo lore o
3: mo ri pe ayo yi ti ko
2: ayo mi ko da be dadi mo ri anu olohun mo ri owo olohun
3: mo ri
2: ori eto yi ni o fun mi ni nkan kan egbowo egbo bi o place omi fun mi na ni o e ti ki ma lo pelu dalare sugbon mo ri owo olohun nu aye mi
0: e je ka dare ogun pada sodo olohun iru akoko yi a o le da se anilo olugbala kan niyan o fun yin ni dollar ti mi o ni daruko e lo bere ye ti won se dollar ni se $1000 e bere ye ti won se won de tun fun yin ni cash pe ke fi bere owo olugbala kan niyan ni oruko jesu awon olorun wa to ku won ni ru orun sun eh ise takuntakun to ni lu akoko yi o oya mo siwe iranti re sodo lori re pelu urupin re loruko jesu enfata ona anushi owo na olorun ko je ko ma bisi fun yin o e ni fi wa isan jesu oluwa wa amen
4: ele apostu oruko mi ni eminade ajibike reni keji emi na ti le ri o ri mi da lori pe ojo friday ti mo wa shop madam kan se wo shop mi wa na pe kini mo ta sa foja ti mo nta han ba fun mi o le fi fi kun wo oja mi emi na wa dupe lowo olohun mo dupe fun na fun ore to se fun mi ninu aye mi emi ojo yin lori afefe ni o ẹni fi ẹmí ọmọ ẹmí aya ẹni fi ṣẹṣẹ ránṣẹ o ilé ológun tá à ń lé ẹ lè kó wa débẹ o agbára ọlọrun ẹ ṣe o.
0: wọ́n mi tèmi ládé fẹ́ àánú nìyẹn nígbà tá a náà bá ti ń ṣe nta lè ṣe ọlọ́run àṣe nta lè ṣe inú nta nílà náà fi sílẹ̀ ẹ ń fà ta nìyẹn lẹ́yìn tí kọ́sítọ́mù arajà tó tún fún yín ní owó tòlótòló pé kẹ́ tó fi kàn ọjà yín àánú nìyẹn iṣẹ́ tí fẹ̀míyàn ṣe nìyẹn lórúkọ Jésù Kristì a máa pe olóore wa a máa bá àjàgàjẹ́ àpamọ́wájẹ́ o àtàjèrè ọjà o mo bá yín ọ̀run ti ṣí nìyẹn kò ní tìmọ̀.
5: hello baba mi apostu orúkọ mi ni mrs afan látàpẹtẹ mọ́mí aisha ẹkún sí ọlọ́run lọ́wọ́ máa wà pẹ̀lú yín o ẹ̀mí yín ẹ̀mí ìyàwó ẹ̀mí ọmọ ẹ̀ní fi dísẹ́ yìí o àdúrà yín tó ti ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní kú ná ẹ máa mọ̀ ọ́ sí ni o ọlọ́run bá dẹ́mi yín sí ẹ̀gùn lẹ́mi o bàbá mi ẹ dákun ẹ̀jọ́ ẹ ràn mí lọ́wọ́ ọ̀rọ̀ ìyá àbúrò mi ti wà ní london láti bí ọdún márùn-ún kò tí ì ríwèé gbẹlúgba ẹ dákun bàbá mi ojú òní tí yẹn fún mi nítọ̀ ni ẹ dákun ẹ pẹ̀ fún àìmí yín ogun ẹ jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ bàbá mi ẹ dákun ẹjọ́ torí ọlọ́run fún mi nítọ̀ ni àdúrà yín ó gbà o. ẹ̀rí bàbá mi ẹsẹ̀ ń wọ ẹ̀mí mọ́mí aya tí mo pè lọ́jọ́ tí mo ní àbúrò mi ti wà nínú ìwé fún ọjọ́ márùn-ún tí mo ní kí o kò rí ìwé ìgbélùgbà mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ojú òní tí yín o ẹ̀ ní túdé wọ̀dé o gbogbo ọ̀nà ẹ máa ránú gbà ọ́ ẹ̀mí aya ẹ̀mí ọmọ ẹ̀mí yín ẹ̀ ní fi kíṣẹ́ yìí o lọ́lọ́run ti ń darapọ̀ mọ́ yín kò ní padà lẹ́yìn yín láéláé o ẹ ṣé o ìgbà tí ó pè mí ó wá sọ fún mi wípé ọlọ́run ṣeun pé àdúrà yín gbà lórí òun o ẹ ní túnde wọ̀de o àánú ọlọ́run ní fi yín lẹ̀ o.
0: wọ́n ní àìsà ẹ kú ọ̀rọ̀ bí mo rántí ìwé ẹ̀bẹ̀ àdúrà àti ẹ̀kọ́ àti ìtọ́ni ẹ̀mí mímọ́ ètò àti fún wọn ìwé náà ti jáde lórúkọ jésù àti àwọn òfin ránṣẹ́ nípa dọ́kúmẹ́ǹtì olúwa t

0: Ọlọ́run kó yan kú ìjọ rẹ̀, kó sì bùkún yín lọ́pọ̀lọpọ̀ sí.
1: Ayé yìí kún fún òjijì ikú tẹ bá rántí ní ọjọ́ karùn-ún nínú oṣù tá a wà yìí tí mi ò mọ̀ para mi ni só ti ń rùn. Obìnrin kan pè sórí ètò ní yàjóyàjó pé wọ́n gbé ọmọ ọdún márùn-ún lọ. Lẹ́yìn irúgbìn wọn, kódà tó ń sọ tó yà mí lẹ́nu ni pé nígbà tí wọ́n wá dúpẹ́ ní gbọ̀ngàn níjẹ̀jọ, wọ́n ní ọlọ́pàá ló ní kí àwọn lọ ṣe irúgbìn. Ní ijọ́ mẹ́jọ lágbára Ọlọ́run, a gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ bí iṣu ṣe kú, bí ọ̀bẹ ṣe pa, bí wọ́n ṣe rí àwọn amòkun ṣe kàyé mú, àti bí irúgbìn ìràpadà wọn ṣe ṣiṣẹ́ ní kankan. A gbọ́ àpótí ẹ̀rí, kò sẹ́ni tí ń gbé àpótí ẹ̀rí tí kì í kan ìjọ̀gbọ̀n. Mo sọ gbogbo yín di àpótí ẹ̀rí lónìí, wọ́n náà lọ fúrúgbẹ́ àpótí ẹ̀rí o, bí alákànbá fún ká gbìyànjú láti mú kan nínú ẹ̀ ìròyìn ayọ̀. Ení ìkejì ìwé ìrántí àti olùgbàlà kan fi àpótí ẹ̀rí sí kó lọ fẹ́ ibi dànù ibi oníṣẹ̀lẹ̀ sí o. Màmá rà padà ẹ̀mí nígbà tí màmá bá lọ tán, a gbọ́ ẹ̀rí yẹn ní Belenja, a wàá mú un lódìndín ní ijọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Ẹ ṣe tẹ́ ń gbọ́ wa 32FN949 láti ń gbọ́ wa. Dr. Apostle Awolade ló kọ́ mi orin àti ẹ̀rí rẹ̀.

0: jọ ganu síta ti 2FM. Ká mọ ohun tó ń lọ nígboro, àti pé ká tún rẹ́rìn àìsàkìtì.
1: 32FM 94.9 Laughter House, Orí òkè tètè Premier, Mọ́kọ́lá, Ìbàdàn.

0: sun lo ṣugbọn ọba mi Edumare o n fi iṣẹ ẹṣọ wa o n pa wa mọ o n dáàbò ẹbò wa ọpọlọpọ lórìnrìn àjò tó láǹfààní àti dé láyọ àtàlàáfíà kò mọ oore tí ọlọrun ọba mi ṣe fóun kó lọ bèrè lórí lọwọ àwọn tí wọn lọ
1: tí wọn láǹfààní
0: àti padà dé ìwọ tó wá lọ tó láǹfààní àti dé máa dúpẹ lọwọ Elédùmarè o ìwọ tó sùn tó láǹfààní àti jí máa dúpẹ lọwọ Elédùmarè o ìwọ tó gbápá tó láǹfààní àti gbápá ọhún máa dúpẹ lọwọ Elédùmarè o ìwọ tó jí tó gbẹsẹ rẹ tó láǹfààní àti gbé máa dúpẹ lọwọ Elédùmarè o orí ọfẹ tí ọba mi Edumare ṣe fẹmi àti ó pọ lọ jàrá tá a bá ní ká máa kà á lẹ ní àtẹjì àní lè kàtọ o tèmi tọpẹ ọmọ fàlànà èmi wá fọpẹ fún ọ ọládádé àyíndé alálùbáríkà ọlọrun onígègé ara ọmọ ìyá àdúà èmi ò níye fọpẹ fún kábíyèsí Elédùmarè gbogbo ìgbà ni wọn mọ iyàn ọ tí wọn sì mọ gbósùbà kárí jàre fún ọ àìmọye àwọn èèyàn ni wọn máa ń bi mí léèrè pé àá ṣé wo ti ẹ ronú ni o ní ronú ni mo ní à mo máa ń ronú ṣùgbọ́n ìrònú tèmi èmi gbà pé ọlọ́run ọba mi Edumare nìkan ló lè ṣe ohun gbogbo tí ọlọ́run ò bá kọ́ ilé náà kò sí ẹni náà tó lè bá ní kọ́ gbogbo àwọn tí wọ́n bá pera wọn ní bíríkìlà wọn kàn kọ́lé lórí ité ni o tí ọlọ́run ò bá sì sọ ìlú náà tí àwọn kan bá kóra wọn jọ tí wọ́n pera wọn ní vigilante wọ́n kàn ṣe fíjì tiwọn náà lórí ité ni talẹni náà tó lè wí nígbàtí ọlọ́run ò wí talẹni náà tó lè ṣe nígbàtí ọlọ́run ò ṣe kò sí onítọ̀hún ohun tí ọlọ́run ọba mi bá ṣe nìkan ló lè ṣe láṣáájú ọba mi aṣore fún ni má ṣèrè gún kábíyèsí Elédùmarè aṣohun àrà lọ́nà ìyanu títí láé lèmi ó mọ gbósùkà bá kárí jàre fún ọ.

ìwọ ní tí ẹ ò tọ́ pé àbí torí pé n tó ń béèrè kò tí ì tẹ́ ọ lọ́wọ́ òun wò wípé àwọn ẹgbẹ́ rẹ kan wọ́n bẹ́tà rẹ má jẹ ń tàn ìwọ náà wẹ̀yìn wò kó wọ̀ tún kó wò sí kó wò kí kó wò lẹ̀ ó rí pé ìwọ náà tún bẹ́tà àwọn kan àárín ló wà má jẹ́ kẹ́nìkan ó kórè wẹ̀sì bá ọ ìwọ nìkan kọ́ ló jẹ́ gbèsè má jẹ́ kẹ́nìkan ó dẹ́rù bá ọ n tá mọ gbàdúrà tá sì mọ fi lé ọlọ́run lọ́wọ́ ni torí pé ọba mi Èdùmàrè ní bá ní san gbèsè tí ò jẹ́ ọlọ́run náà ni ó bá wa san gbogbo àwọn tó wà ní dùbúlẹ̀ àìsàn ọba mi náà ni ọba àlàáfíà oní ò bá wa fún gbogbo wọn lálàáfíà àwa náà sì rèé gbogbo kùdìẹ̀kudẹ tí ń bẹ lágọ̀ọ́ ara oníkálukú wa náà ọlọ́run lolùwòsàn yóò wò wá san àníri lábúrú lágbára lọ́wọ́ Elédùmarè ọlọ́run ní fi àìsàn ṣèyàn fún wa wò ọlọ́run ní fa àìsàn ṣàwa náà fáwọn kan wò ọlọ́run ní dà wá láàmú ẹni tí wàhálà ọkàn tí ó kàn wá kò ní kàn wá lágbára lọ́wọ́ Elédùmarè ọlọ́run ní kàn wọ́n náà lágbára lọ́wọ́ Elédùmarè ẹ bá àwọn ọpẹ́ pàtàkì lọ́wọ́ amojú ẹ̀rọ mi ọlọ́wọ́ bọ́tínì Thomas Lucky temi mo pe ni Thomas King o ni gan mo na o gege ba se mo yi pe Sunday ile to ba ti kein ninu osu o na ni a ma nsi oju opo sile fun awon eyan lati ki ori ki Olorun a wo awon eyan merin akoko ti won ba ki Olorun daada awon eyan merin akoko so therefore iwo na lo mo gbarade lara awon eyan merin akoko yi ta ba ti wa ti awon eyan merin akoko yi ba ti wa ki Olorun tan awon eyan yoku a wa mo vote a mo dibo we ta lẹni tó gbégbá orókè tó sù yìí bá a ti mọ ń ṣe lóṣooṣù náà nu bá tún ṣe ṣe lónìí náà nu lágbára lọ́wọ́ Elédùmarè.

0: àánú òun náà la rí gbà kì í ṣe nípa ipa wa bẹ́ẹ̀ ni kì í ṣe nípa agbára wa kì í ṣe mímọ̀ ṣe ọba mi Edumare náà lólògo lágbára lọ́wọ́ Elédùmarè àánú ọlọ́run kò ní fi èmi àti yín sílẹ̀
1: àmì
0: kábíyèsí Elédùmarè a tún mọ́pẹ́ wá a wá fi fún ọ gẹ́gẹ́ bí ìṣe wa ni ìwọ lolùkápá ohun gbogbo ìwọ lọba lánàá ọba lónìí ọba títí ayé ọba títí ọjọ́ gbogbo pátápátá ọlápòròngodo ọba anìkanjọba aṣọ́gbìmọ̀ òjíkí tó forí tìlú tí lóòtú aṣẹ́gun èṣù wọlẹ̀ láì fi ti mọ́ ṣe bá àwọn àgbàlagbà kábíọ́ òsì Elédùmarè ọba àmì akọ́kọ́ ti rí kọ́kọ́ tó kọ́lé ọlá sílé bàbá ọlọ́lá ọba àmì akọ́kọ́ ti rí kọ́kọ́ tó kọ́lé ọlá sílé bàbá ọlọ́rọ̀ ọba àmì akọ́kọ́ ti rí kọ́kọ́ kọ́kọ́ ọba tí kọ́lé fẹ́ni ayé ti rò pé ò lè kọ́lé tirú wọn tún fi kọ́lé alárinrin ọba gbanigbani ti gbani lọ́wọ́ ayé ọba gbàyàngbàyàn ti gbàyàn lọ́wọ́ ẹni tó fẹ́ gbẹ̀mí èèyàn kábíyèsí Elédùmarè nìkan ni òun lọ ni lánàá òun ni lónìí òun ni lọ́la òun tún ni títí ọjọ́ gbogbo pátápátá ọlápòròngodo ọba anìganṣọ anìkanjọba aṣọ́gbìmọ̀ kábíyèsí Elédùmarè ìwọ náà ni ọba tí fọmọ tuntun sínú ẹni táyé ti rò pé ò lè bímọ mọ́ tó ní tọ̀hún tún fi bí mẹ́rin lẹ́ẹ̀kan ṣoṣo tí kọjá òye àwọn ẹ̀dá tó tún kọjá òye ti tàwọn sáyẹ́ntìsì àbí kí ni ká ti pérú èyí ìyá tó ti tó tó ti lé lọ́gọ́ta ọdún tí wọ́n wá sọ pé ìyá ọ̀hún ti wo menopause pé kò lè bímọ mọ́ nílànà ti sáyẹ́ntìsì ẹ wá wo bọ́bá mi Edumare ṣe ń dára àìrù rẹ bà mí kábíyèsí mo wo ṣe ìyanu rẹ bó ṣe pọ̀ rẹpẹtẹ àìmọye àwọn tí wọ́n ti lé láàádọ́rùn ọdún tó ní kí wọn ó bímọ ẹ wo ti sarah nínú bíbélì kábíyèsí Elédùmarè ọpọ́ ọláàrẹ ni ẹ tún wo ti anna náà nínú bíbélì ọláàrẹ àtagbára rẹ ni àìmọye àwọn èèyàn wá ní lóde ayé lónìí tọba mi Edumare tún fún lọ́mọ tí ayé sì ti sọ pé wọ́n ti wọ menopause ẹ má jẹ́ ó yà yín lẹ́nu kábíyèsí Elédùmarè lónírìmú tààrà lọ́wọ́ ohun táyé bá rò pé ti pọ́ọ̀sì tí sáyẹ́ǹsì ní ò lè lọ ibì kankan mọ́ ọba mi Edumarè ló ní play rẹ̀ bó bá sì ti tẹ́ play kí kíní ọ̀hún bá ti play ọlọ́run ọba mi a sì sáámi sí ẹni tí wọ́n ti rò pé ò lè lóyún àwa lóyún tó a tún mọ́ bíbejì lọ́nà àrà kábíyèsí Elédùmarè mi kan sára sí ọ àìmọye àwọn èèyàn ni wọ́n wà ní dùbúlẹ̀ àìsàn táyé ti ń wò pé wọn ò kú tò ní tọ̀la tọba mi Edumarè ní àìsàn wọn ò jẹ ti kú ọba mi Edumarè sì wò wọ́n sàn àìmọye sì làwọn èèyàn tí nǹkan kan ò ṣe tí wọn ò ní wọn kàn sùn lálẹ́ àná ó dàárọ̀ ìwọ̀n òjì kí la fẹ́ ṣe fólúwọ́ ọba kí lẹ fẹ́ bí gan kí lẹ fẹ́ fi mú kí lẹ fẹ́ ló ṣe kábíyèsí Elédùmarè tó jẹ́ pé gbogbo ohun tó bá ṣe pátápátá ń ṣe lọ́lú ọba mi fi ń dára dákúndábọ̀ àwa wá ń bẹ̀ ọ́ àrà tó wù wá ni ó máa fi wá dá máa fi wá dára tí ó pa wá lẹ́kún àrà tí ó máa kú ọ̀tá wá sí ròònú ní gbogbo ìgbà ni ó máa fayé wá dá kó o máa fún wa lówó kó o máa fún wa lọ́lá kó o kọ́lé fún wa kó o ra mọ́tò fún wa kó o máa ṣe ohun àrà lọ́nà ìyanu fún wa kí gbogbo àwọn ọ̀tá wa kí wọ́n lè máa ṣe ha kábíyèsí Elédùmarè ìwọ lámọ̀ kí ìwọ lámọ̀ kì tá

0: kábíyèsí elétùmarè ẹṣẹ adúpẹ fún àánú tí àwárí gbà
1: olúwa ẹṣeun
0: ó yá kẹni aláwa ìwọ náà bá ń gbóhùn sókè kó bá ń kí olúwa ní ìlànà tọdọ tiẹ
1: ta la bá fi ọwẹ ta ló lè bá ọdọ gbà ta la bá fi ọwẹ ta ló lè bá ọdọ gbà kó sí o

0: ọmọ n bèrè lọwọ tèmi náà ìmọ bóyá wọn máa ń bi ẹyin náà
1: wọn máa ń bèrè
0: o ó ní kí ló tẹ kí ló rí láìlé gan kí ló gbẹmí lé
1: wọn níbi gbogbo nǹkan ṣe rí inú òtún ń dán
0: màá lọlọrun ni
1: àánú náà rí gbà
0: ló wá ẹsipẹtì kí n gbójú ọlọrun náà mo gbọkànlé ọlọrun mo gbójúlé ọlọrun mo gbára lé ọlọrun mo fẹyìntì kábíyèsí elédùnmarè ni máa ṣe tó wù ó lo mùkànmùkàn tí mo tó dùn mí bí ó gbé kan mo dídùn tí máa mú ka ẹni tó dùn tó bá sì tún wù yóò tún mú kíkan fáwọn ọ̀gani tí gani ẹni gani àtàwọn ọ̀gani lójú gani lẹ́yìn tí rìn gẹ́gẹ́ tí jára gẹ́gẹ́ kábíyèsí elédùnmarè tí lọ láti ẹ̀ lọ́nà àrà kábíyèsí elédùnmarè ẹ̀rù rẹ̀ tó mi bà lọ́tọ̀ mo kí gbogbo ẹ̀yin ẹ̀ta ti darapọ̀ mọ́ wa níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa mo kí yín o afọlábí ọláyọdé mo kí yín o wọ́n ní good morning happy last sunday àwa náà kí yín lágbára lọ́wọ́ elédùmarè ojú wa yóò tún rí oṣù tuntun láṣẹ edùmarè ẹjá sí ojú òpólẹ̀ fún àwọn tí àwọn náà mọ olúwa kájọ kí kájọ kì í gẹ́gẹ́ bí ìṣe wa bá a ṣe mọ́ ń ṣe nọ́mbà eléyìí tẹ́ pè sí rèé tẹ́ fi kí oríkè elédùmarè ẹnìkan tiẹ̀ ti wà lójú òpó kó mọ́ dàbí ìpa dá lágara hello ẹ ti wọlé o hello ẹ bá gbóhùn sókè àgbọ yín o
2: ìyá àbèjì láti ọlọ́run dá.
0: Ìyá àbèjì láti ọlọ́run dá.
2: Ìyá tí mo tẹ́ mọ́ ń ṣàdúrà fún.
0: Tọ́ ọba mi Edumare yóò bá túbọ̀ fún yín lálàáfíà àti ìlera tó pé yìí o. Ẹ ṣe o
2: àgbàdùn yín rẹ gbàdùn ara yín
0: o. Àmì àṣẹ Edumare o.
2: Ẹ ṣe gan ni
0: àmì o.
2: Ojú wo ṣojú oṣù tuntun ti ń bọ̀.
0: Àmì o àmì o àmì àṣẹ Edumare o.
2: Sàrọ̀ lọ gbogbo yín ẹ̀dẹ̀lẹ̀ láyọ̀.
0: Àmì o àmì o.
2: Ẹ ra àánú gbẹ̀ ní jáàmù.
0: Àmì o àmì àṣẹ Edumare o. Ẹ ṣe àdúpẹ́ o.
2: Ẹ ṣàdúrà fún mi náà.
0: Lágbára lọ́wọ́ Elédùmarè àlàáfíà ara yín yóò túbọ̀ máa pọ̀ sí ni o.
1: Àmì.
0: Ọlọ́run ní fi ṣara yín dè yín o.
1: Àmì.
0: Gbogbo eléyìí tó ń bà yín lẹ́rù tí ẹ̀ ń wùjọ Ọlọ́run fún Ọlọ́run ó bá yín sọ dídùnú yóò bá yín sọ dayọ o.
1: Àmì.
0: Yóò bá wa fún yín ní àlàáfíà àti ìlera tó péye o.
1: Àmì.
0: Omi ajé omi ara yín ẹ̀jẹ̀ ara yín ẹran ara yín iṣan ara yín gbogbo ẹ̀ yóò gba òrùtí yóò gba ìtura o.
1: Àmì.
0: Lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀ ní rí dààmú o.
1: Àmì.
0: Jésù Kristi Olúwa wa.
1: Àmì.
0: Àmì. Nọ́mbà eléyìí tẹ́ pè sí rèé tẹ́ fi kí oríkè Elédùmarè ẹni mẹ́rin àkọ́kọ́ tí wọ́n kí Elédùmarè ṣe ti rí ààz dáadáa 0705500949 0705500949 tàbí 0906200949 0906200949 tàbí 08097000949 08097000949 nọmba mẹtẹta tẹ lè fi pè wánu bẹ bá pè kan bérò bá pọ nbẹ gbìyànjú àti pè mí yóò lè wọlé àní lè dára wa lágara nọmba tí ẹ pè sí òun náà láti fitahun ẹni àkọ́kọ́ ẹni kejì ẹni kẹta àti ẹni kẹni tí ó bá kí oríkì ọlọ́run dáadáa ẹhẹn àwọn èèyàn wàá bẹ̀rẹ̀ sí ní vote pé ẹni báyìí òun náà ni adìbò fún àtúntì bẹ̀rẹ̀ náà nù.

0: Hello.
1: Hello, sir. Ekansa.
0: Ẹ kú ojúmọ́ orúkọ yín o àti pé níbo lẹ ti ń pè.
1: Orúkọ mi Bámidélé Ajayi láti Àpátẹ.
0: Bámidélé Ajayi láti Àpátá. Ẹyin lẹni àkọ́kọ́.
1: Àpẹtẹ.
0: Láti Àpẹtẹ. Bámidélé Ajayi láti Àpẹtẹ. Ṣùgbọ́n ẹ bá wa sùkúrò nítòsí tẹ fi ń gbọ́ wa tàbí kẹ́yìn sílẹ̀. Kó má di pé yóò cut. Ṣùgbọ́n iná rí pé gbogbo ẹ hàn ó kàn ṣe harahara ni.
1: Ok, sir, mo ti kúrò mẹ́ta.
0: Bámidélé Ajayi.
2: Láti Àpẹtẹ.
0: Láti Àpẹtẹ. Ó yá ẹ bá ń koríke Elédùmarè rẹ̀.
1: Olúwa ọ̀ṣẹ́ ọjà yóò gborúkọ rẹ lẹ́nu mi. Olúwa ọ̀ṣẹ́ ọjà yóò sọ mí di dàkúdà
0: o. Orin lẹ ń kọ́ máa orí kí mo ní ẹ kí o.
1: Olúwa ọ̀ṣẹ́ ọjà yóò gba láfìyà mi lọ. Bí mo ti ń yọ̀ lónìí má jẹ́ ń padà wá sọ kún mọ́. Ohun tó mú mi yọ̀ má jẹ́ ó jẹkún o bàbá. Kábíyèsí rẹ Ọlọ́run ìyanu.
0: Mọ́mí wa oríkì ọlọ́run mo ní kẹ́ẹ̀kì orin lẹ ń kọ́ fún mi o.
1: Oríkì ọlọ́run
0: náà ni. Orin lẹ ń kọ́ bí orin àwọn ìyá wa mọ́ ìyá wa bọ́lá rẹ ni mo sá ń gbọ́. Oríkì ọlọ́run ni mo ní kẹ́ẹ̀kì.
1: Ọlọ́run ìyanu ọba lánàá ọba lónìí ọba títí ayé ẹni pẹ̀kún. Ògbèjà oníjà kẹ́rù ó bọ́ níjà bàbá mi. Mo wá rí fún ọ. Kò sọ́gbà bí ìrẹ Ọlọ́run ìyanu kábí ó sí Elédùmarè Akiri Ṣoré. Ọba tó. Ọba tó ga ju gbogbo ayé lọ. Kò sí ọba bí ìrẹ kábíyèsí. Àtòbájáyé ò ẹrù jẹjẹ àgbé ọ̀gá.
0: Ẹṣẹ́ ti parí ẹ̀ àdúpẹ́ ẹ̀yin lẹ́ni àkọ́kọ́. Ìyá wa Bámidélé Ajayi láti Àpẹtẹ ìyìnlẹ̀ ní àkọ́kọ́ àti náà tiẹ̀ ìjà tún gbọ́tẹ lómi. Hello.
3: Hello, Carlos.
0: Ẹ kú ojúmọ́ sá orúkọ yín àti pé níbo lẹ ti ń pè o.
3: Orúkọ mi ni Bọ́lá Johnson láti Ìjẹ̀bú Igbó.
0: Bọ́lá Johnson láti Ìjẹ̀bú Igbó. Ó yá ibà ń gbọ́n sókè kẹbàǹkì kábíyèsí Elédùmarè.
3: Ọlọ́run ògo ní fún orúkọ rẹ̀. Ọlọ́run àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run kìkì mọ́lẹ̀. Ẹyin látòjú ọ̀gá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba Ọlọ́run àwọn Ọlọ́run. Bá mi ọlọ́run gbogbo tí ń yọmọ rẹ̀ lọ́sẹ̀ ìgbẹ̀jẹ̀ ọkọ̀ sára o. Ẹyin ló gbé níjà kẹ́rù kó bọ́ níjà yágbó yájú ọkùnrin ogun. Kí lọ gbàgbà kí gbára lára gbani gba lọ́jọ́. A tó gbójú la tó gbọ́kàn la tó fọkàn tó fara ti bí òkè. Òkè náà ogun má tìtì araba rẹ́bítì àrẹ̀bìtì rẹ̀ bàtọ̀ àpáfẹ́rẹ́ kanlẹ̀ ọkàn nínú mi ni òjò tí ń jàrá ó dẹ̀ ní gbòǹgbò ìdílé jèsè. Ọlọ́run Abraham Ọlọ́run Isaac Ọlọ́run Jacobu Alábínú Tàǹsáàsì Àbíẹ̀mọ lọ́jọ́ ọjà. Akọ́dá ayé aṣẹ̀dáàrún Adẹ́gbà aṣẹ̀dá ni wílé ṣàlìṣẹ̀lẹ̀ yìí gbani Tàǹsáàdì. Ó lówó orí gbogbo ara ìporogodo bá tẹ̀lé kọ̀ fi tó gbogbo ara ìporogodo. Ẹyin lọ́ba ta kìkìkìkìkìkìkì káàdé ìtàn. Ògbéni oúnjẹ aṣọ náà gbéná mọ̀nà fún bá mi rọ̀ gọ̀jí gọ̀ pápá àwọn ẹ̀rù. Ẹyin ni Jéhófà Jireh, Jéhófà Nisẹ̀, Jéhófà Rafa, Jéhófà Ṣalọ̀m, Jéhófà Ṣàbùtì, Jéhófà Ṣàdá, Jéhófà Dọ́là, Jéhófà Ṣìn, Jéhófà Ẹ̀gìbọ̀, Jéhófà Ṣàmà. Arúgbó ọjọ́ àgbàlagbà òye, àgbàgbà má tẹ̀pá, àgbàgbà má pàrọ̀ òye. Gbíngbín nìkì, awo bí àtẹ̀lẹ̀ kà wo má ṣe é gbé. Ìgbélẹ̀ náà dá lórí gbíngbín lẹ́kọ̀ọ́ ajé pọ̀jú òkúta. Alágbàwí ẹ̀dá olùgbèjà ọmọ orúkọ. Bàbá fún aláì ní bàbá Jíǹdà àti ọba tó pọ̀ nípa àtàgbàrà. Akọni bí ẹlọ́run mi, àkọ́bí náà wọ̀ kú. Aṣọ gbogbo lódìlódì. Ọba tó gba kọ́kọ́ lọ́wọ́ ikú. Ó ní ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà. Ó wá fún wa ní ìyá ayá fún wa ní ìyá ní pẹ̀kú ká bí ọ̀sẹ̀ Elédùmarè. Ọlọ́run tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Kìnìún ẹ̀yà Júdà ọba ìbẹ̀rẹ̀ àti òkun. Àpáta ayé àpáta ìsájà àpáta ìdìbò. Ẹrù jẹ̀jẹ̀ létọ́kun pa ẹrù jẹ̀jẹ̀ ọkọ̀ faráhùn ẹrù jẹ̀jẹ̀ ọmọ mẹ̀rí. Ọlọ́run tó ti ń bẹ kí ayé kó tó máa bẹ. Ọlọ́run tó sún wà ní ìgbà táyé wà. Ọlọ́run tó sún wà ní ìgbà táyé ò ní sí mú kàbí ọ̀sẹ̀ Elédùmarè. Ẹyin lọ́ba tí gbogbo àgbá yóò gbà tó sọ́mọ̀ ṣe ìjókòó tó fi láyé ṣàpótí ti sẹ̀. Ẹyin lọ́ba tẹ̀ ta sọ́mọ̀ bẹ̀rẹ̀ bí aṣọ. Ẹyin lọ́ba tẹ̀ lànà fún àwọn Ísírẹ́lì náà kó pa ẹyin lọ́ba tẹ̀ sọ kó padà bẹ́ẹ̀ lẹ̀. Ẹyin lọ́ba tẹ̀ mú jáde kó nú ẹ̀ rí. Ẹyin lọ́ba tẹ̀ ṣàwárí àfihàn òjò tó dání. Ẹyin lóníkẹ́ oníkẹ́ olùṣọ́lá olùṣọ́lá ọ̀rọ̀ náà rẹ̀ dénú èdè òun nínú àṣẹ nínú àṣẹ. Òkú rí ẹ ó ṣáájú dání rí wọn padà sẹ́yìn. Òkè ńláńlá fò bí àgbò kékèké ń fò bí ọ̀gá àgùntàn. Ilẹ̀ ń wá rìrì níwájú Olúwa níwájú Ọlọ́run Jákọ́bù. Ẹ ṣe tí wọ̀kì ńláńlá tó fi ń fò bí àgbò tí wọ̀kì kékèké tó fi ń fò bí ọ̀gá àgùntàn. Níwájú ọba tó ń pàṣẹ ayé wọn àti ọrùn. Ẹgbẹ́ni sáà mú yín. akobi na wo ku lo se bi ati me shaka ta be ni ku eyi la ku aisha aiti ari aiti na jo ba to ko ni ta ta gbara eyi na leta de ta se da we ta me ta leta ngo gba na gbara tin gba la la gbara ke fa gba ni lara eyi lo lorun to npe di ni mo to wo mi mo to so bi mo to nje mi mo to ndo bi mo to se bi mo to ri mi mo to wa ni mo to sha fe ri mi mo to tun wa ni mo eyi ni agbagba mi lo logun ti won se ade won kale ni wa ti tele to wa ti won free bale ti won ke mi mo mimo mimo alade ogo alaso ogo
0: mr bola johnson
3: ologun to ti ogo lo olorun ti kesu olorun ti kito olorun ti kito olorun ti kisha olorun ti kisha emi nu awon owo ni atobi to lai ni yo ko ja kita tun la lo pe sala ni je ta la kari aye ati tele du mari en la beti lo kara bi aje re en la ni mo do mo ko en la de mi le se en la se en la de se
0: en la
3: ba te ti la ko ja te so si la ko jo ni ni gba te ba tu ti la ko jo ko se baba nla ku ya la ya te lo ko ko mo en lowo en ni ama nu afa no olo ni ofo ni olo la afa la olo te gbogbo so le
0: ti ati
3: ri sori asori kiri ajo kai asake Allah lari alashe lawo oba ti gbogbo ta laye lehun to n tani kawe oba to fu lo ya le to gbe
0: da Mr. Bola Johnson
2: e se gan sa
0: je sa
3: oba to da so ti ko ni se so oba to da je ti ki jo oba to da so ti ki won so be ni ko
2: ni
0: e se sa e se sa e se e se ati note eni keji Mr. Bola G Johnson lati lati jebu igbo awon na won ma ba wa da se to dada eja tu bo telomi. Hello.
4: Hello.
0: E ku dede asiko yi oruko yin ati pe ni mo le tin pe.
4: Atakata ni o.
0: Oruko yin lati apata.
4: Ali.
0: Aliu lati apata.
4: Ben.
0: Se ti se tan lati korike Olorun.
4: Ah.
0: E mo se yonu. Hello.

0: Hello.
1: Hello.
0: Ẹkúdé dásìkò yìí máa orúkọ yín àti pé níbo lẹ ti ń pè.
1: Ìyá Yọ̀mídé ni láti mọ́ níyà ni o.
0: Ìyá Yọ̀mídé láti mọ́ níyà. Ó yẹ bá ń gbóhùn sókè kẹ bá mi kí oríkẹ́ Ọlọ́run.
1: Ọba àwọn ọba olúwa àwọn olúwa ìníráyà Júdà ọba tó sọdé ayé ró ẹrù jẹjẹ lọkọ fáráò èmi ẹrù jẹjẹ ẹrù jẹjẹ ẹrù jẹjẹ Ọlọ́run tó ń gbé mi ni má ṣe bẹ̀rù ìníráyà Júdà ọba àwọn ọba olúwa àwọn olúwa Ọlọ́run tó ń gbé mi ni èmi ni èmi ni èmi ni èmi ni èmi ni èmi ni èmi ni èmi ni káàpìọ̀ o.
0: Tẹ́bi èmi ni náà lẹ parẹ́ ẹ ti adúpẹ́ o number three
2: ìyá Yọ̀mídé
0: láti mọ́ níyà ọkọ ẹnìkan. Hello.
3: Kìí ṣe bí mò ń ṣe.
0: Hello.
4: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ máa orúkọ yín àti pé níbo lẹ ti ń pè o.
4: Rebecca láti Jọ́sí ni.
0: Rebecca láti Joyce B.
4: Bẹ́ẹ̀ni.
0: Rebecca láti Joyce B. Ó yà bá ń gbóhùn sókè kẹ bá ń koríkẹ́ Ọlọ́run.
4: Ṣáàbí ètò Olódùmarè ọba àwọn ọba olúwa olúwa ajíǹde àti gbogbo ìdílé ìjẹta àti ẹka yọrọba tí ń jẹ nímọ ọmọ ní wọn tó fi sinmi ọbúra sí aṣọ àlàkùnkùnbò ọkọ òkú bàbá orúkọ bàbá aláìní bàbá adéyanjú òde ọhún olùsùnún olùràpadà gbígun láì lókun pátó bodè fagbá tó borí agbá òkúnrin owó sájọjà ni ó padà sẹyìn ẹyìn òkèké tẹkílẹ dúró sí ni wọn ó yá iwá ìrìn ìwọ ilẹ ọlọrun tí ń jẹ mi ni ọlọrun tó wa ṣògo nífẹ ògbó aládé ògbó ògbé nínú ògbó fọrọ ògbé nínú adé lébọ ṣògo ògbé nínú ọlá ògbé nínú adé ìbọṣọ gbanigbanilójú ogúnlé ifá tó borí ifá gbára tó borí agbára agbára lánàá omi lánàá lónìí ọlọba títí ayé àyẹfẹ kan kìnìún ẹyà jídà kìnìún ẹyà jẹ ọba àwọn olú àwọn olúwa ọba tó lánàá fún fẹlẹ sí òkú pupa ọba tó pa ogun tó pa ìdílé fáráhùn ọba tó pa àkọbí àwọn fáráhùn ọba àwọn ọba olódùmarè ìwọ ni lánàá ìwọ títí ayé àyẹfẹ kan ògbé nígbà lóyún fún nígbà ògbé òde ní ládìjọ báwọn sílé ojú nílé oúnjẹ alágbára iná aláwọtẹlẹ ohun gbanigbani ọba àwọn ọba olúwa àwọn olúwa ìníwọ̀n ìyá júdà ayérayé náà mọ̀ọ́n ọba àwọn ọba tó mú àwọn ìsísẹ́rì ìnínú ogójì ọjọ́ aṣọ wọn ò yá bẹ́ẹ̀ ni sàbàtà wọn ò sì jẹ́ ìwọ ni bàbá aláìní bàbá ìwọ ni adéyanjú òde ọ̀hún ọkọ̀ òkú bàbá orúkọ bàbá aláìní bàbá ní adéyanjú òde ọ̀hún olùsùnún olùràpadà olùwòsàn olùdáǹdè oníṣẹ́ ògo aládé ògo ọlọ́run tó ń gbénú ògo fọ̀ ọba tí mo gbóòǹgò agbẹ́bọ̀ṣògo ọba àwọn ọba oníṣẹ́ ògo aládé ògo ìní ọ̀rẹ́ àjúdà ìwọ ni bàbá aláìní bàbá ìwọ ni bàbá owó ọgọ́ orúkọ bàbá aláìní bàbá ìyànjú òde ọ̀hún olùsùnún olùràpadà olùwòsàn olùdáǹdè olùgbani olùlani gígùn láì lópin ọba tó gbénú ọ̀hún pàṣẹ ọba àwọn ọba ọlọ́run tó fasọ́mọ bí ẹni fẹ́ ní ọba ọlọ́run tó fasọ́mọ bí ẹni fẹ́ aṣọ alágbára iná ìwọ ni lálànà ìwọ ni lónìí ìwọ títa ayé ẹni ń fẹ̀kún elédùmarè ni ó yà sákìrẹ gbogbo àgbáyé wá rí fún ọ ọba àwọn ọba olúwa àwọn olúwa yọ̀ọ́ ẹlòrìn ẹ̀ṣàdáì ìwọ ni lánà lọ́sìn àpẹ̀rọ̀ ní àlà gbogbo kristẹni àpẹ̀rọ̀ ní olùgbàlà olùgbàlà aráyé olùwòsàn olùdáni olùdáǹdè gígùn láì lópin igbá tó ọba àwọn ọba olúwa àwọn olúwa àjíǹde àti pátápátá gbogbogbò ọba mi òdùmá ọba mi ọlájẹwúrà aládé ògo ayé àkóso ayé ìṣàkóso ìṣiṣẹ ó fẹ òun ṣe ìbùbẹ ọlọrun àwọn ọlọrun ọba àwọn ọba wọn máa yàn ọ títọ ọjọ ayé títọ ọjọ ayé àìsàn a ó máa gbé yín ga nítorí ẹyin lọba àwọn ọba ẹyin ní ọwọ kọ máa dànù ẹyin ní ògbé nígbà kí òbí ń dà ọwọ kẹǹdẹ rédíì dà ògbé ní adé ní wọn bí aṣọlá ayérayé náà wọn ọhún àpáta ayérayé ipá tó borí ipá ọba àwọn ọba olódùmarè ayérayé àpáta gbọdọ rẹ ní ènìyàn ọba àwọn ọba kíkan olùkan pa kíkan ògbó olówó orí ayé ipá àwọn ọlọrun àwọn ọlọrun ọba àwọn ọba àti kábíyèsí fún ọlọrun àwọn.
0: Ẹ ṣeun yín náà lẹni kẹrin ìbò ló kàn báhun ẹ ṣe àdúpẹ́ ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ kí oríkẹ́ Ọlọ́run tí gbogbo ata aláǹfààní láti wádùn wọn.
2: Bámidélé Ajayi.
0: Ọ̀nà ni Bámidélé Ajayi láti
2: Apẹ̀tẹ́.
0: Ẹni kejì ọ̀nà ni
2: Bọ́lá Johnson láti Ìjẹ̀bú Igbó.
0: Ẹni kẹta.
2: Ọ̀nà ni Ìyá Ayọ̀mídé láti Mọ́níyà.
0: Láti Mọ́níyà. Ẹni kẹrin ọ̀nà la gbọ́ tán yìí.
2: Rebecca láti Joyce B.
0: Láti Joyce B. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí a wà á dìbò fún ṣùgbọ́n ní báyìí a fẹ́ káwọ́ sáré lọ sí ojú ọjà náà a ní iṣẹ́ kan tá a fẹ́ jẹ́ fúnra wa tá a bá padà dé a wà á nà yẹ láti lè jẹ́ kí a wo ẹni tí yóò jáwé olúborí fún ti oṣù yìí lórí ètò àìtó yín
2: ta ló mọ olúwa
0: Thomas Lucky bangbe kini ohun si
5: aseju ni ka gbe radio mi 32 fm ti wa oke
6: go di chance loto money temi ti je wo loto mo si ra fun moto.
7: To all our customers of Golden Chance Lotto, una do well for una ogbonge patronage. Golden Chance Lotto, they assure una say, una go benefit and they satisfied as una day with us, gidigba. Golden Chance Lotto, they pay winnings kia kia. Your winnings na your own. We no go ask or collect from your money and you fit collect them anywhere for Golden Chance Lotto kiosks or shops. Now this one, make our customers get confidence in us and Golden Chance Lotto don't ready to make the enjoyment continue for customers. Play Golden Chance Lotto, win, make you collect your money instanter for any of our payment centers for this Ogbonge country. Now wait to make Golden Chance Lotto the leading general among others. If you won't become our agent, we could send message to 0703-3976-247. 0703-3976-247. Golden Chance Lotto, the surest way to become a millionaire.

0: Hello.
1: Hello, ma.
0: Orúkọ yín àti pé ní mo lẹ ti pè. Yes, ma. Yes, sir.
1: Tata ayé gun ọlẹ yọ.
0: Orúkọ yín.
1: Number four
0: lẹ́yìn dìbò fún ẹ ṣeun. Ẹ já gbọ́ tẹlòmíì. Hello.
2: Hello.
0: Ẹ kú dédé àsìkò yìí sá. Orúkọ yín àti pé ní mo lẹ ti pè.
2: Sẹ́ni ẹ̀ nìyẹn.
0: Kí lẹ wí?
2: Alàgbà Pọ́ọ̀lù Ògúntúndé láti Apẹtẹ.
0: Alàgbà Pọ́ọ̀lù Ògúntúndé láti Apẹtẹ number two. Ẹ ṣe àdúpẹ́. Hello.
3: Hello.
0: Orúkọ yín àti pé ní mo lẹ ti pè. Ta lẹ sì dìbò fún?
3: Olórí ọ̀dọ́ ni láti Apẹtẹ.
0: Olórí ọ̀dọ́ láti Apẹtẹ, ta lẹ dìbò fún?
3: Number two.
0: Ẹ ṣeun. Hello.
4: Hello.
0: Ẹ kú dédé àsìkò yìí. Orúkọ yín àti pé ní mo lẹ ti pè. Ta lẹ dìbò fún?
4: Number five.
0: Lẹ́dìbò fún. Ẹ wà pé ìwọ lóòótọ́. Ẹ ṣeun. Ìbò yín wọlé.

0: Hello.
1: Hello.
0: Orúkọ yín àti pé níbo lẹ ti ń pè ìpè yín náà lágbà tàbí mọ dágbére lórí ètò yìí. Hello. Orúkọ yín.
1: Ìyá Kúkúrẹ́ ni láti Mọ́kọ́lá o.
0: Ta lẹ dìbò fún?
1: Number 2.
0: Ẹ ṣeun. Hello.
2: Hello.
0: Orúkọ yín àti pé níbo lẹ ti ń pè ta lẹ dìbò fún?
2: Mọ́mí Tọ́pẹ́ láti Kiri, number 2.
0: Ìyá mi láti Kiri. Ah, Ọlọ́run ṣeun. Ìyá Tọ́pẹ́ láti Kiri, a jẹ́ pé ìyá àdúrà ti padà dé o. Oya jẹ́ káka ìbò ibi tá a bá dé náà ní Jóhun. Gẹ̀gá, oya ìka ìbò ta lẹ́ni àkọ́kọ́.
3: Ẹni àkọ́kọ́, orúkọ ẹni àkọ́kọ́ ni Bámidélé Ajayi láti Apẹtẹ.
0: Ìbò mélòó wọn ní?
3: Wọn ò níbò kankan.
0: Ẹni kejì,
3: Bọ́lá Johnson láti Ìjẹ̀bú Igbó.
0: Ìbò mélòó?
3: Wọ́n ní ìbò mẹ́wàá.
0: Mẹ́wàá, wọ́n try.
3: Oya ẹni kẹta láti Ìyá Ayọ̀mídé láti Mọ́níyà.
0: Mélòó?
3: Wọn ò níbò kankan.
0: Ẹni kẹrin,
3: Rebecca láti Joyce B.
0: Ìbò mélòó?
3: Wọ́n ní ìbò méjì.
0: Àwọn náà try. Ilé tó fìdí ẹ̀ múlẹ̀ wípé Mr. Bọ́lá Johnson láti Ìjẹ̀bú Igbó. Àwọn náà ni wọ́n jáwé olúborí. Wọ́n ti máa ń jáwé olúborí náà bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ó yá ẹ bá wa fi àtẹ̀jíṣẹ́ nọ́mbà yín ẹbí sọwọ́ sí mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. So ká lè ṣe ètò ẹ̀bùn yín tẹ́ jẹ fún yín. Àánú Ọlọ́run ní fi gbogbo wálẹ̀. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Royal Glamour Cake and Event tí wọ́n wà ní number 4 Water Reservoir Road ní Olúwo ńlá ń bá Sọ̀run Ìbàdàn tí wọ́n máa ń bá wa fáwọn èèyàn ní kéèkì ní oṣooṣù àníwá yín tí ó. Ọyá Thomas Lucky Ẹja Mọ̀rẹ́lé tèmi tọ́gbọ́ ọmọ Fálànú Dágbére Pélé Yá Ọlá Adádé Àyìndé Alálùbáríkà Orin Ọ̀dẹ fún ìkéde àti polówó ọjà. Ẹ pè mí sórí number 0705040 4540 0705040 4540. Ó dìjọ́ mẹ́jọ.
4: Alákàló lágbádá, mọ̀rìwò lólògó mọ̀.

yírí ẹ wo ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bí wẹ́ẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn lótòsí 32 FM 94.9 àwàdà bá bá àwàdà.

àtẹ̀tẹ̀ kọ́sẹ̀ ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ ń bẹ pẹ̀lú ọlọ́run bàbá ọ̀wá sọ̀rọ̀ rẹ jáde lọ́jọ́ tòní olúwa tún bá wa sọ̀rọ̀ ìgbàlà bá wa sọ̀rọ̀ iye a jẹ́ wípé bẹ́mi ṣe wí àkókò òkú tó débi tí a rí músòfò bí ṣe bá ti yá kí ṣe ó yá náà ni ṣe é gbàgbé wípé ẹ máa kíyèsí àwọn èké wòlíì làkòrí tá a ti ń wò bọ̀ láti bí ọ̀sẹ̀ karùn-ún rè èyí tó túmọ̀ sí wípé ẹ máa kíyèsí àwọn èké wòlíì apá karùn-ún òní àgbéyẹ̀wò lónìí ẹ̀kọ́ kíkẹ́ àwa ń bẹ́nùwé matthew orí keje ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún sí ìkẹrìndínlógún àáfò fẹ̀rẹ̀ bọ́ sí ẹsẹ̀ ogún matthew chapter 7 verse 15 to 16 àti ẹsẹ̀ ogún ẹ̀jẹ̀ agbọ́ bó ṣe wí ẹ máa kíyèsí àwọn èké wòlíì tí ó ń tọ̀ yín wá ní àwọ̀ àgùntàn ṣùgbọ́n apanijẹ èkó kò ní wọ́n nínú èso wọn ni ẹ̀yìn ò fi mọ̀ wọ́n ènìyàn a máa ká èso àjàrà lórí ẹ̀gbọ́n ọ̀gàn tàbí èso ọ̀pọ̀tọ́ lára èèwọ̀n ẹsẹ̀ ogún wípé nítorí náà nípa èso wọn ni ẹ̀yìn ò fi mọ̀ wọ́n tó bẹ́ẹ̀ bá gbàgbé níjẹjọ ibi mo bọ́rọ̀ àwọn èké wòlíì dé òun ni tàwọn tó ṣe wípé wọ́n mọ̀ lọ́rẹ̀ gbagbára lọ́wọ́ àwọn ẹ̀mí àìmọ́ láti lè máa lò fúnṣẹ́ wòlíì àwọn tó ṣe pé ẹ̀mí àwọn òkú ni wọ́n fi ríran tí wọ́n sì fi sọ àsọtẹ́lẹ̀ fáwọn èèyàn ibi tí mo bọ́rọ̀ wọn dé onírú ìran tí wọ́n máa ń rí ìyẹn ò ní mo tọ́ka sí nínú ìran tẹ́mi abókù sọ̀rọ̀ torí sí sọ́ọ̀lù ìyẹn ò nínú ìwé samuel kínní orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlógún sí ẹsẹ̀ ogún 1 samuel chapter 28 verse 19 to 20 tó wípé olúwa yóò sì fi ísírẹ́lì pẹ̀lú ìwọ lé àwọn philistine lọ́wọ́ ní ọ̀la ni ìwọ àti àwọn ọmọ rẹ ọkùnrin yóò pẹ̀lú mi olúwa yóò sì fi ogun ísírẹ́lì lé àwọn philistine lọ́wọ́ lójú kan náà sọ́ọ̀lù ṣubú gbọ́ ọ̀rọ̀ bí ó ti gùn ẹ̀rú sì bá gidigidi nítorí ọ̀rọ̀ samueli agbára kò sí fún un nítorí kò jẹ ní ọjọ́ náà tọ̀sán tòru mo ní kẹ́ ẹ kíyèsí gbólóhùn ẹ̀rú sì bá gidigidi nítorí ọ̀rọ̀ samueli ìyún nínú àwọn ẹsẹ̀ tí mo kàrún ohun tó wọ́pọ̀ jù nínú ìran àwọn wòlíì èké òun nìran ẹ̀rù bẹ́yàn bá yàdọ̀ àwọn wòlíì èké ìyún àwọn tí fẹ̀mí àìmọ́ ríran olúwa rẹ ṣe tán láti lọ rè gbọ́yìn kìnnú o ṣe yorùbá sì bọ̀ wọ́n ní bẹ́ẹ̀ tí ọba gbọ́yìn kì inú kì í bà jẹ́ èèyàn tó bá lọ rè ṣe wádìí ọ̀rọ̀ lọ́wọ́ àwọn wòlíì ẹlẹ́mí àìmọ́ ó fẹ́ bára rẹ̀ nú jẹ́nu o torí wọn kì í ríran àlàáfíà sí yàn tayọ ìran ẹ̀rù ẹ̀mí àìmọ́ ó ríran sí sọ́ọ̀lù ń bọ̀ wá ríran sí sọ́ọ̀lù tán bíbélì wípé ẹ̀rú sì bá gidigidi mélòó níran wòlíì tí múni ẹni dùn tí fúnni láyọ̀ tayọ ẹ̀rù bó ni wọ́n yẹ ọlọ́kan bò wò gbogbo ohun tó lè ṣẹ̀rù bá ó tí ó sì mọ pa ọ láyà òun ni wọ́n mọ sọ ìrìn àjò tó ọ̀bá rìn káyé rẹ ó lè dá ọjọ́ tó bá yẹ kó rìnrìn ọ́n gan ọjọ́ òní wọ́n sọ pé ọ̀gbọ́n lọ jáde o torí pé ìjàmbá ọkọ̀ ń bẹ lójú ọ̀nà wá sí ọmọlé fún bí ọjọ́ mẹ́ta bọ́ ọ dájọ́ ìyàwó ọmọ sọ́nà wọ́n lọ́jọ́ méwu lọ́wọ́ o àfi bọ́ ọ bá lè ṣètò àdúà ìyàwó tó o fẹ́ wọ́n lè kó òní òjò oníláárí àfi kó bọ́ ọ bá kọ́ bí ẹ bá lè díjú má gbárí tí wọ́n fi là pẹ́rẹ́ ìran kú ni wọ́n ò rí sẹ́ni tó bá lọ rèé ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn ṣe rí àwẹ̀ àpapàǹdodo òun ni wọ́n wàá da àwọn èèyàn tó bá wọn nájà ni wọ́n dà wọ́n sí nítorí ìran ẹ̀rù ni jésù fi wípé ẹ máa kíyèsí àwọn

jẹjọ mo ní arábìnrin abókù sọ̀rọ̀ ti sọ́ọ̀lù tọ́lọ rẹ̀ bá tó lu ẹ̀mí àìmọ́ tó fi pé samuel jáde mo ní samuel òun kọ́ lọ́mọ yọjú sí wọn ṣé mo kúkú mọ̀ pé àwọn èèyàn ọ̀fẹ́ béèrè pé bó ló ṣe jẹ́ tí mo fi ní kì í ṣe samuel mo ní ṣùgbọ́n samuel ni samuel kọ́ iyún nǹkan lọ́mọ̀ ṣe pàtàkì nítorí kọ́mọ àdàbí ẹni pé mo fojú ọ̀nà ẹlẹ̀ mo torí gbogbo mo wá yà bàrà mo bó ko bòmíì lọ mo ní ẹ jẹ́ kí n mójútó èyí tó ṣe pàtàkì ká máa fẹ̀tẹ̀ sílẹ̀ ká máa pàlàpàlàpà ni mo ṣe pọ̀rọ̀ samuel ni samuel kọ́ tí ń jẹjọ àmọ́gbà tí mo parí ń jẹjọ ní ìbéèrè wá pọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún pé kí n dábọ̀ kí n ṣàlàyé lórí rẹ̀ bóò ni kì í ṣe samuel nígbà tó ṣe pé samuel ni wọ́n kọ sínú bíbélì ìdí rẹ̀ tó jẹ́ kí n ṣàlàyé díẹ̀ lórí rẹ̀ àtàwọn ìbéèrè míì tó jẹ jáde látàrí ẹ̀kọ́ jẹjọ ìyún ẹ máa kíyèsí àwọn èké wòlíì apá kẹrin ó sì wá ṣeéṣe o kí n má gbé nǹkan kan míì yẹ̀wò lónìí tayọ ìdáhùn sáwọn ìbéèrè táwọn èèyàn kan bí mí léèrè lórí ọ̀rọ̀ ọ̀hún dídáhùn sí ìbéèrè yín nípa pé kí ni mo rí tí mo fi mọ̀ pé samuel kọ́ ló dáhùn ìpè abókù sọ̀rọ̀ ohun lákọ̀ọ́kọ́ ná ẹ mọ̀jà gbàgbé pé sọ́ọ̀lù ti gbìyànjú láti mọ̀ nípa ohun tí ọ̀sẹ̀lẹ̀ sí látọ̀dọ̀ àwọn wòlíì ti ń bẹ láyé tólúwa ò wá sọ̀rọ̀ látẹnu wọn bólúwa ò bá sọ̀rọ̀ látẹnu àwọn wòlíì ti ń bẹ láàyè olúwa ò ní pé wòlíì kan dìde láti inú òkú wípé kó wa mọ jí sẹ́fá láàyè èyí ni jésù fìdí rẹ̀ múlẹ̀ nínú òwe ọkùnrin ọlọ́rọ̀ àti lásàrù nínú ìwé lúùkù orí 14 ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 27 luke chapter 16 verse 19-27 níbi tọ́lọ́rọ̀ tó ti ń sìpẹ́ fún ábúrámù pé kọ́ná lásàrù láti inú ipò òkú kọ́lọ̀ rẹ̀ sì wàásù fáwọn ọkùnrin òun márùn-ún nílé bàbá òun ti ń bẹ láyé kí wọ́n lè bá yí padà ìdáhùn ábúrámù ni pé wọ́n ní mose àtàwọn wòlíì láyé kí wọ́n gbọ́ tiwọn bí wọ́n bá ti gbọ́ tàwọn wòlíì ti ń bẹ láàyè òkú kankan kò ní dìde láti inú òkú kó lọ bá wọn sọ̀rọ̀ torí wàásù òkú kan ò lè yí àlàyé kankan lọ́kàn padà ètò wá túmọ̀ sí pé ọlọ́run kì í lòkú láti bá láàyè sọ̀rọ̀ ẹ mọ̀jà gbàgbé pé ìránṣẹ́ ọlọ́run ni samuel tá a mọ̀ o kì í ṣe ìránṣẹ́ èṣù ọlọ́run sì ní kò ní láránṣẹ́ rẹ̀ níṣẹ́ pé kó ń dé nípò òkú kó wá mọ̀ bá láàyè sọ̀rọ̀ bá a bá wá rí samuel kan tó dìde láti ipò òkú tí wá ń bá láàyè sọ̀rọ̀ ó yẹ afura pé kò lè jẹ́ samuel tí í ṣe ìránṣẹ́ ọlọ́run àdàmọ̀dì samuel ẹ̀mí àìmọ́ tí í ṣe ìránṣẹ́ fẹ́ṣù nírú samuel bẹ́ẹ̀ ni yóò jẹ́.

Ìdí kejì ni wípé nínú èdè òyìnbó familiar spirit òun ni wọ́n sọ pé Saul fẹ́ lọ rí bá láti ṣèwádìí kíni ntí Ọlọ́run fẹ́. Sẹ́rí tí wọ́n ń pè ní familiar spirit ó jẹ́ àwọn ẹ̀mí àìmọ́ sẹ́wárí àwọn ẹ̀mí àìmọ́ yìí wọ́n á mọ́ yí padà gbé àwọ̀ irú èyí tí wọ́n bá fẹ́ wọ̀. Mi ò ní fẹ́ ká lọ síbẹ̀ púpọ̀ torí yìnyín gangan kọ́ ló ṣe pàtàkì kọ́mọ wa di pé a mọ̀ lọ sínú ẹ̀kọ́ tí wọ́n ń pè ní demonology ṣùgbọ́n ẹ mọ̀ jẹ́ a lọ bẹ̀rù nítorí ṣe pàtàkì ni ẹ jẹ́ a mójútó ọkàn jẹ́ pé nítorí pé nìkan béèrè ló jẹ́ kí n fẹ́ ṣàlàyé. Sẹ́rí ẹ mọ̀ jẹ́ a gbàgbé wípé pídánpídán òun ni sàtánì o a sì mọ̀ a mọ̀ yíra padà sáwòrán tó bá fẹ́. Ó yíra padà dejò Genesis orí kẹta ìwé Kọ́rìntì kejì orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹ orí kọkànlá ẹsẹ̀ ìkẹrìnlá 2 Corinthians chapter 11 verse 14 wípé kì í ṣe ohun ìyanu nítorí sàtánì tí kára rẹ̀ ń para rẹ̀ dà di áńgẹ́lì ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ni àìmọ́ bọ́ba wá dọ̀pàpà tó para rẹ̀ dàbí Samueli tó yẹ kó wá jẹ́ ohun ìyanu ni ṣe bí onírúurú àrà ní ń bẹ lọ́wọ́ sátánì láti tèèyàn jẹ. Sàtánì àwọn ẹ̀mí àìmọ́ wọn a mọ gbé onírúurú àwọ̀wọ̀ àmọ́ kò ní wù mí kí n lọ síbẹ̀ púpọ̀ mi ò ní fẹ́ lọ síbẹ̀ ṣùgbọ́n bó ṣe rí nù ta bá bẹ̀rẹ̀ sí ní tú palẹ̀ dáadáa ṣùgbọ́n ẹ mọ̀jà lọ síbẹ̀ ń jù. Ẹ jẹ́ kí n wá lọ sí n tí ó lè jẹ́ ìdí kẹta tí mo fi mọ̀ wípé Samuel kọ́ ni ẹni tó jáde nígbà tí abókù sọ̀rọ̀ tí ó pè torí ta bá tiẹ̀ wo inú ẹsẹ̀ bíbélì gan ẹ rí pé kì í ṣe pé Saul gan rí Samuel arábìnrin abókù sọ̀rọ̀ ní ń júwe fún un pé mo rí arúgbó kan tó da aṣọ bora ni Saul fi sọ pé Samuel ni ó ṣe kì í ṣe bóyá abókù sọ̀rọ̀ ló sọ pé Samuel ni ṣùgbọ́n tí ń bẹ lọ́kàn Saul ni pé Samuel lòun fẹ́ rí nígbà tí wọ́n sì ń júwe irú ẹni tí ń ṣẹ́ láti inú ilẹ̀ bọ̀ Saul sọ wípé Samuel ni ó ṣe ṣùgbọ́n ìyẹn ò tiẹ̀ ṣe pàtàkì. Ìdí kẹta ni wípé ìdájọ́ Ọlọ́run lórí Saul ó fi hàn wípé kì í mọ̀ sí Samuel lọ dá Saul lóhùn bẹ́ẹ̀ bá wo Chronicle kínní orí kẹwàá ẹsẹ̀ ìkẹtàlá sí kẹrìnlá 1 Chronicle chapter 10 verse 13 to 14 n tó wíre o bẹ́ẹ̀ ni Saul kú nínú ẹsẹ̀ rẹ̀ tí ó dá sí Olúwa nítorí ọ̀rọ̀ Olúwa tí òun kò kíyèsí àti pẹ̀lú nítorí ọ̀lọ́ béèrè ọ̀ràn lọ́wọ́ abókù sọ̀rọ̀ láti ṣèbéèrè kò sì béèrè lọ́wọ́ Olúwa nítorí náà ni ó ṣe pa ó sì yí ìjọ.

gbọ́ lọ́wọ́ olúwa ṣùgbọ́n àkọsílẹ̀ sọ wípé sọ́ọ̀lù ò bèèrè lọ́wọ́ olúwa ìyẹn ni pé ọwọ́ ẹni tó ti bèèrè kì í ṣe ẹni tí ó bèèrè lọ́wọ́ olúwa ẹni tí ó fi mọ òkùnkùn dáhùn ìmọ̀ ìbéèrè rẹ̀ ni mo ti ṣàlàyé nípa ìyẹn ní ìjẹjọ ìyìn ni àwọn ìdí tí mo fi mọ̀ wípé samuel kọ́ ni n tọ́ yọjú sí wọn ṣùgbọ́n samuel ni samuel kọ́ mo sọ fún yín pé yín ò ṣe pàtàkì bí ò ṣe wípé ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ nípa rẹ̀ bí ọ̀sẹ̀ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ nípa rẹ̀.

wọn mẹnu bá níjẹjọ fẹrẹ ẹsẹ ohun ewu ti n bẹ níbi ká mọ yajúlé wòlí ẹlẹmí àìmọká àmọ fàlàyé tó kún díẹ sí tọrẹ nìkan sì tó ń bi mí lérè pé kíni tí ò dá ń bẹ ohun tí ò dá ń bẹ bó bá a dáa ni ọlọ́run ò ní wípé ká mọ dán wo ọlọ́run ò ní kí à ń lọ kí a mọ dán wo abẹ́ ẹ̀gbọ́ kìlọ̀ ọlọ́run lórí rẹ̀ nínú ìwé Deuteronomy orí kẹtàlá ẹsẹ̀ ìkíní sí kẹta ni Deuteronomy chapter 13 verse 1 to 3 tó wípé bí wòlíì kan bá hù láàrin rẹ tàbí alála kan tí ó sì fi ẹ̀mí tàbí iṣẹ́ ìyanu kan hàn ọ́ tí ó sì fi àmì tàbí iṣẹ́ ìyanu kan hàn ọ́ tí àmì náà tàbí iṣẹ́ ìyanu náà tí ó sọ fún ọ bá ṣe wípé ẹ jẹ́ kí a tẹ̀lé ọlọ́run mìíràn lẹ́yìn tí ìwọ kò mọ̀ rí kí a sì máa sìn wọ́n ìwọ kò gbọdọ̀ fetí sí ọ̀rọ̀ wòlíì náà tàbí alála náà nítorí pé olúwa ọlọ́run yín ń dán yín wò ni láti mọ̀ bí ẹ̀yin bá fi gbogbo àyà yín àti gbogbo ọkàn yín fẹ́ olúwa ọlọ́run yín jésù pàápàá ó ní ká máa kíyè sáwọn èké wòlíì ìbá mọ̀ léwu ni jésù àwa kí à ń lọ pé a máa kíyè sáwọn èké wòlíì àkọ́kọ́ ná kí lẹ̀sẹ̀ ti ń bẹ nínú ká máa tọ wòlíì èké ká máa tọ lọ ẹsẹ̀ àìgbọ́ràn ni ṣé bí mo wí ìjẹ́jọ pé ẹsẹ̀ yìí gan lẹ̀sẹ̀ tá a dá mọ̀ àti ẹ̀fà dá tó mú kọ́lọ́run ó bínú sí wọn abẹ́ ti gbàgbé ìkìlọ̀ tọ́lọ́run kì wọ́n ìkìlọ̀ tó fún wọn nínú ìwé genesis orí kejì ẹsẹ̀ ìkẹtàdínlógún genesis 2:17 ni tó wípé ṣùgbọ́n nínú igi ìmọ̀ rere àti búburú ni ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀ nítorí pé ní ọjọ́ tí ìwọ bá jẹ nínú rẹ̀ kúkú ni ìwọ ò kú

nto wa wi ni o nitori olorun mo pe ni ojo ti eyin ba je ninu re nigba na ni oju yin yo la eyin o si dabi olorun e o si mo rere ati buburu adamu ati efa jesu mo tan kedere ni won ri owo ara won loro ba wa doro ti ju wahala de ba won idamu be won wo ni ba nsare ka won wa won nkan ti won o fi basiri ara won kiri won jesu imotan iforo bere won sare tititi won sare ku lodo olorun won ibi ti won tin sare ka ladamu ti gbo olorun lo ba ya farase ko ogo seyin igi olorun wa bere pe nbo lo wa o ni tori mo wa ni ohu mo gbo re ru si ba mi olorun wa nbere bi pe ta lo fun o pe iwo wa ni ohu iwo a je ninu igi ni ninu eyi ti mo pa lase fun o pe iwo ko gbodo je se ri gbogbo iran ohi imo tawon woli imo fi han yin nipa aye yin e mo pe eya eso imo t'olorun pa lase pa adamu ati efa won gbodo je ni o jesu imo tan lodo woli eke lo wa mo pe yawo re laje oni ojo orise ni o je kaye ile oni lari ibeere t'olorun beere lowo adamu na ni beere lowo re ta lo wi fun o pa je ni yawo re iwo a je ninu igi ni ninu eyi ti mo pa lase fun o pe iwo gbodo je ta lo wi fun o wipe iya oko re ajeni ni ojo orile oko gbe iwo aje ninu igi imo eyi ti mo pa lase fun o pe iwo ogbolo je bi ta lo wi fun o pe posire ni waju re iwo aje ninu igi ni ninu eyi ti mo so pe iwo ogbodo je ta lo wi fun o pe won ti gogo re mole iwo ati je ninu igi ni ninu eyi ti mo pase fun o pe iwo ogbodo je ta lo wi fun o gbogbo ti n pa laya yi ti n seru ba o yi ta lo wi fun o be ase olorun to seto ayanmo ti o fi han ayanmo to nse ase be eyan ba kuku mo di kadara idamu loluwa re o kura re si idamu ni te ba ri di ayanmo oluwa re o kura re sinu iyonu idamu pe bo lewu ti n be lojo ola o se ni ihu ni iforo ati segun ota ti won ni n be loju ona kirakita bo nirawo eni ti won so pe n tan bo ni o se ni wo mole lokuto oluwa re omo ba kakiri fún gbogbo ọmọlẹ́yìn kristi pátápátá ká mọ ṣàníyàn níwájú wòlíì pé oríran sí wa nípa pé bó lọ́jọ́ ọ̀la ó ṣe rí ìmọ̀mọ́ gbàjọba ọ̀run àtòdodo rẹ̀ lọ́wọ́ ẹni mọ̀ ni o ohun tí jésù wá wí nínú ìwé mímọ́ bẹ́ẹ̀ bá wò nínú ìwé mátíù orí kẹfà ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n sí ìkẹrìnlélọ́gbọ̀n mátíù chapter 6 verse 33 to 34 ni wípé ṣùgbọ́n ẹ tètè mọ wá ìjọba ọlọ́run ná àti òdodo rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ni a ó sì fi kún fún yín nítorí náà ẹ mọ̀ ṣe ṣe àníyàn nítorí ọ̀la ọ̀la ni yóò ṣe àníyàn òun ara rẹ̀ búburú ti òjọ́ ó tó fún un àníyàn ṣíṣe ní mú ni tójú bọlé àwọn wòlíì kíká bóun lọ̀la ó ṣe rí la fi máa fẹ́ mọ̀ dí àyànmọ́ èyí tó bá mi ṣe tí ò fi hàn yàn gbogbo ọmọlẹ́yìn kristi pátápátá ló gbọ́dọ̀ mọ̀ yí pé ọjọ́ ọ̀la òun ọ ń bẹ lọ́wọ́ ọlọ́run ọba o báyé wá fẹ́ báyé kọ̀ ìpinnu ọlọ́run ò ní ṣàìṣe lórí ayé òun olúwa ló nígbà àtàkókò yóò mú gbogbo wá sì múṣẹ lásìkò tiẹ̀ àsìkò ọlọ́run ti yẹ ni tí ò ní yẹ̀ lẹ̀ àsìkò ọlọ́run ti dá fún ni tí ò ní dànù káyé tójúbọlé wòlíì ká torí ojú akiri ká a máa rí ìrúkú rí o káyé wá ní tí ọ̀sán nù kiri ẹ̀ mọ́ sọ́ra fún àwọn.

Esubeko ekejide in Genesis ori kete ze karun Genesis 35 oni nitori Olorun mo pe ni ojo ti eyin ba je ninu re iyin ninu eso igi imo t'Olorun t'Olorun le igbodo je nigba na ni oju yin yo la eyin o si dabi Olorun e o si mo rere ati buburu seri esu ni sa gbateru gbogbo eko ti fi mo ojo ola hanyan ise rawo wiwo ise isiru onka ti won pe ni numerology ti so baye ni o se ri fun ni leyin ola ise woli ti so kadara ohun ayan mo di mimo fun yan ise awon emi aimo lati nu njoba esu ni gbogbo won e te duro na o e duro na o o te ye ka bere lowo gbogbo awon ti ya le yemi wo ti won pe ni woli te kini mo rere ti won ti e ti mo lojo ti won ti nre sayewo gbogbo iran awon woli eke patapata lori imosu moto na mo ni mo da le lori ki won ko ni sipaya ki won da ni sisi basibo aseyin wa aseyin bo won wa situ re ku lodo oleda re won so di abo salaimo bi ki won pe ko di yosona meje ko lo re foni bara meje won le pe ko fowo si sara afa foju meta won le pe ko rodo tin san ko lo re we won si le pe ko ra oniruuru eso ko lo re da won sodo ninu orun ago ka osan lai gbo lo soro senikeni won le ko mo woso to ba ti lawo pupa mo tori pe ko ba kadara re mu se ri gbogbo awon ebo yiyan wonji lawon wole ki fi sopo onigbagbo da boss ati resource be ba ni omo woso pupa mo ona lati femi re le emi aimo lowo pe ko mo ran lowo ni o iyun emi aimo to korira awon pupa nigbati ran lowo emi aimo ba wa to lowo tan to ba di pe iran lowo ohun o bere si ni ri igba iyun emi aimo to korira awon pupa ni o ni wọn náà wà mọ iyọ sẹsẹsẹ ọmọ gbósùpà fún wòlíì èké láì mọ pé wọn ti fẹmí rẹ lẹsùn lọwọ èèwọ rẹ sì lásọ pupa ìdí rèé o tólúwà fi ṣèkìlọ nínú ìwé tetadonomi orí kẹtàlá ẹsẹ ìkíní sí kẹta tí mo kàlẹ kan wípé bí wòlíì kan bá kù láàrin rẹ tàbí alála kan tí ó sì fi àmì tàbí iṣẹ ìyanu kan hàn ọ tí àmì náà tàbí iṣẹ ìyanu náà tí ó sọ fún ọ bá ṣẹ wípé ẹ jẹ kí á tẹlé ọlọrun mìíràn lẹyìn tí ìwọ kò mọ rí tí ìwọ kò ti mọ̀ rí kí a sì máa sìn wọ́n ìwọ kò gbọ́dọ̀ fetí sí ọ̀rọ̀ wòlíì náà o tàbí alálà náà nítorí pé olúwa ọlọ́run yín ń dan yín wò ni láti mọ̀ bí ẹ̀yin bá fi gbogbo àyà yín gba tí ẹ̀yin bá fi gbogbo àyà yín àti gbogbo ọkàn yín fẹ́ olúwa ọlọ́run yín ìpè ẹ jẹ́ kí a tẹ̀lé ọlọ́run mìíràn lẹ́yìn kí a sì máa sìn ní sí àmì àti sí ẹ̀yánu àwọn wòlíì èké o ẹni bá fi gbogbo àyà rẹ̀ àti gbogbo ọkàn rẹ̀ fi ọlọ́run tí ó sì fẹ́ bọ́ sínú àdánwò nìkan ní fi ọ̀rọ̀ àwọn wòlíì èké ṣàwòmọ́jú bí bẹ́ẹ̀ kọ́ wọ́n kó ni sídánwò ni ọlọ́run pa láṣẹ fún gbogbo ẹni bá jọ́mọ rẹ̀ pé wọn ò gbọ́dọ̀ gbà kí wọ́n fẹ̀mí àìmọ́ ríran sáwọn gẹ́gẹ́ bí mo ṣe wí ìjẹjọ èyí gan sílẹ̀ṣẹ̀ tí sọ́ọ̀lù dá sóluwa tó ṣokùnfà ikú sọ́ọ̀lù gan ẹ̀sẹ̀ tó dá gan tó ṣokùnfà ikú rẹ̀ nù bí ọba ṣe pé ọ tó ẹ̀mí àìmọ́ lọ olúwo ò ṣetán láti jẹ́ òkú ẹ wò àkọọ́lẹ̀ rèrè inú ìwé chronicle kínní orí kẹwàá ẹsẹ̀ ìkẹtàlá sí kẹrìnlá first chronicle chapter 10 verse 13 to 14 bí àkọọ́lẹ̀ rẹ̀ ṣe lọ bó ṣe lọ rèé o bẹ́ẹ̀ ni sọ́ọ̀lù kú nínú ẹsẹ̀ rẹ̀ tí ó dá sí olúwa nítorí ọ̀rọ̀ olúwa tí òun kò kíyèsí àti pẹ̀lú nítorí ó lọ béèrè ọ̀ràn lọ́wọ́ abókù sọ̀rọ̀ láti ṣèbéèrè kò sì béèrè lọ́wọ́ olúwa nítorí náà ni ó ṣe pa ó sì yí ìjọba náà padà sọ́dọ̀ dáfídì ọmọ jésè yàtọ̀ fún pé sọ́ọ̀lù ọ̀tẹ̀lé ìlànà ọlọ́run pé pa gbogbo gbàṣàwo ẹsẹ̀ tó dá gan tó ṣe okùnfà kú rẹ̀ ni pé ọ tọ abókù sọ̀rọ̀ lọ láti lọ béèrè ọ̀ràn ọlọ́run kórira kí a máa ṣèwádìí ọjọ́ ọ̀la máa lọ sọ́dọ̀ yẹ̀mí wò ẹ ríran sí mi kí ni ó ṣẹlẹ̀ sí mi nípasẹ̀ àwọn wòlíì èké tí mo fìran hàn ni ẹsẹ̀ tó burú jáì níwájú olúwa a sì máa ṣekú pààyàn ẹsẹ̀ tí máa ń pààyàn díẹ̀díẹ̀ ni ẹsẹ̀ tí sọ́ọ̀lù sẹ̀ nìyẹn tó pilẹ̀ ṣekú pa gan kì jẹ́ pé bá torí pé ẹsẹ̀ rẹ̀ àkọ́kọ́ bá torí pé kò gbọ́ràn sí àṣẹ ọlọ́run lẹ́nu so ni ewu tí ń bẹ nínú ká máa tọ wòlíì èké lẹ́yìn ọmọ pọ̀ púpọ̀ gan mọ̀ ni o àfi ká ṣe ìgbọràn sí ọ̀rọ̀ ọlọ́run ká sì máa kíyèsí àwọn wòlíì èké gẹ́gẹ́ bí jésù ṣe wí kí wọ́n mọ̀ ṣe àkóbá fún ayé wa kí wọ́n mọ̀ lo àìmọ̀ wa láti tọ́ wa tọ́ ipasẹ̀ wa sí ọ̀nà ìbọ̀rìṣà nígbà tá a rò pé ọlọ́run là ń bọ̀ nígbà tí ń bá tẹ̀síwájú nípa ọ̀rọ̀ àwọn wòlíì èké ẹ rí àwọn ọ̀nà tí wọ́n fi gbòrìṣà lọ́wọ́ tinú wa ó sì mọ̀ dùn pé ọlọ́run náà ní ràn wá lọ́wọ́
àmọ́ kó tẹ̀ tó di pé mo débẹ̀ yẹn dé mọ́ gbìyànjú láti mú ètò tòní wá sópin àmọ́ kó tó di pé mo lọ ṣe rí gbogbo ẹni tí ń fa ìmọ̀ ti fi ń tojú bọ lé àwọn wòlíì ẹlẹ́mìí àìmọ́ tí jésù pè ní wòlíì èké ìjàmbá ńlá ni wọ́n ń sera wọn láìmọ́ torí bí wọ́n ti ẹ̀jẹ̀rẹ̀ gbogbo ayé yìí wọ́n ń sẹ̀mí wọn nù sọ́dọ̀ èṣù ni o ìyún bí wọ́n bá kú tán ẹ̀mí àìmọ́ tí sọ́ọ̀lù tó lọ rèé bá pàápàá fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ inú ìwé 1 Samuel chapter 28 verse 19 bó ṣe wí nìyí o olúwa yóò sì fi ísírẹ́lì pẹ̀lú ìwọlé àwọn filistin lọ́wọ́ náà ọ̀la ni ìwọ àti àwọn ọmọ rẹ ọkùnrin yóò pẹ̀lú mi níbo lẹ̀mí àdàmọ̀dì samueli ti wá ìyún èyí tí sọ́ọ̀lù tó lọ pè tí sọ́ọ̀lù àtàwọn ọmọ rẹ̀ tí wọ́n lọ rèé darapọ̀ mọ́ lẹ́yìn ikú wọn ẹ jẹ́ ń fi bẹ́ẹ̀ hàn yín nínú ìwé lúùkù chapter 16 verse 25 sí 26 ọyàn ẹ̀já lọ́bẹ̀ ṣùgbọ́n abraham wípé ọmọ rántí pé ní ìgbà ayé rẹ ìwọ ti gba ohun rere tìrẹ àti lásàrù ohun búburú ṣùgbọ́n nísìnyìí ara rọ̀ ìwọ sì ń joro àti pẹ̀lú gbogbo èyí agbẹ́ ọ̀gbun ńlá kan sí agbede méjì àwọ̀ àti ẹ̀yìn kí àwọn tí ń fẹ́ má ba rìn kọjá láti ìhín lọ sí ọ̀dọ̀ yín kí ẹnikẹ́ni má sì lè ti ọ̀hún ré kọjá tọ̀ wá wá níbo lẹ̀mí àdàmọ̀dì samueli níbo ló ti wá tí sọ̀rọ̀ àtàwọn ọmọdé ó ti lọ bá ipò òkú níbi tí wọ́n ti ń joro ni ṣé rí ipò òkú abala méjì ló pín sí àwọn tí wọ́n kú nínú olúwa wọ́n ń bẹ lábala kan níbi tí wọ́n ti ń gbádùn ṣé rí ọ̀gbun ń bẹ láàrin abala bíi tí àwọn ẹ̀mí àìmọ́ àtàwọn tí wọ́n tẹ̀mí wọn fún sàtánì tí wọ́n wà nípò òkú ọ̀gbun tí ń bẹ láàrin wọn ni pé lábala kan àwọn tí wọ́n jẹ́ èèyàn tọlọ́run tí wọ́n kú nínú olúwa ń bẹ lábala kan tí wọ́n ń retí ìdájọ́ níbi tí wọn ò ti mọ̀ nira ṣùgbọ́n àwọn tó kú sínú ẹ̀mí èṣù tàbí àwọn tí wọ́n ń tọ èṣù lẹ́yìn tí wọn ò gbọ́ lọ́rùn gbọ́ báwọn náà bá kú wọn ń bẹ lábala kan ṣùgbọ́n níbi tí wọ́n wà gan wọ́n sì ń joro lọ́wọ́ títí di ọjọ́ ìdájọ́ wọn gan táàkù wọn lọ sínú iná abala bẹ ni ẹ̀mí àìmọ́ tó wáá jíṣẹ́ fún sọ́ọ̀lù wà òun náà ló sì wí fún pé ní ọ̀la èmi pẹ̀lú rẹ̀ ọ́ pàdé níbẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ń tọ wòlíì èké lọ tí wọ́n ń fi ẹ̀mí àìmọ́ wo sẹ́ fún tí wọ́n ń fi ẹ̀mí àìmọ́ ràn lọ́wọ́ ọmọ ń ta ẹ̀mí rẹ fún èṣù ni torí bí ọba kú tán ìwọ pẹ̀lú ẹ̀mí àìmọ́ ẹ pàdé níbi tí ẹ ti mọ joro títí di ọjọ́ ìdájọ́ ewu tí ń bẹ nínú kárẹ̀dọ̀ wòlíì èké ọmọ pọ̀ púpọ̀ mọ ni ṣùgbọ́n mi ní rí dubai lọ fún tòní n ò ní rí dubai lọ fún tòní nígbà tí n bá tẹ̀síwájú a rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa sí àwọn wòlíì èké ọ̀pọ̀lọpọ̀ ń tà mọ̀ tá ń gbé lárugẹ tẹ́ẹ̀sì mọ̀ yí pé sẹ́ wòlíì èké ni torí pé àsìkò òótọ́ ti tó bíbélì pé ẹ̀yìn ó mọ òtítọ́ òótọ́ yóò sọ yín dòmìnira ibi tí ń rí dé lálẹ́ inú o ṣùgbọ́n mo sì ń bọ̀ ná mo ń bọ̀ ná kí n

0: effective relief from malaria. Komal on, malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ 32FM 949 ẹ̀yìn ẹ̀.
2: Kò ní sún mi, kò ní rẹ̀.
1: Bẹ́ẹ̀ni,

0: ọ̀rọ̀ gbàgbọ́ ó kúrò ní ta múni ní tipátipá tó bá gbà ó yè títí láéláé tí ò bá sì gbà tó ìgbàgbọ́ bàbá ìyìnọ̀gbà ọmọlà ìgbàgbọ́ fákórédé kò gba ọlágbẹ̀ẹ́rọ́là o. Ìdí nìyí tí mo fi ń kìyìn pé ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káàlẹ́ ẹ káàárọ̀ níbi gbogbo ibi tí ìkànnì bá dé o. Òní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù keje yẹn 2026 lọ́jọ́ kú Jésù Olúwa wa. Èmi tí olùkù mi ọwọ́ ọ̀tún mi gbà náà látúnjọ kalẹ̀ sí àyín àràrà dádùn wọlé fakorede lóòkọ tèmi o mo kìyìn o ẹlẹ́mẹ̀un sórí ètò tá a pè ní
1: orin ìgbani
0: a tún máa jọ gbádùn ara wa oyin gbèsè mi létí ó ní kí n kí kí n yín dà fún un.
1: Mi ò sọ bẹ́ẹ̀ o. Ẹ̀yin ara ilé.
0: Bí òun ọba kí yín kí lẹ́ẹ̀sì kí n dá ó dà yín ó dà.
1: Ẹ̀yin ara rárá. Rárá. Ẹ̀yin ara ilé atúnṣe bá ṣe ń dé o.
0: Mo fẹ́ mú ọgbọ́n àwọn èèyàn
1: ni. Irọ́ ni. Ẹ̀yin ara ilé ṣe dáadáa alẹ́ wà ṣàlàáfíà ni. A tún ti balẹ̀ kàṣàgbà sí bá ṣe máa ń dé ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ lórí ètò yín ètò wa. Orin ìgbani 32 FM lawa Laughter House Premier Hill lókè Mọ́kọ́lá Ìbàdàn ibẹ̀ lawa ta tún sí ń jù sí yín
0: lórí òkè téńté
1: òkè téńté lawa. Orúkọ tèmi ò yípadà o Òyìnlọ́lá Ọlágbẹ́rọ́ ni.
0: Ẹ káàbọ̀ sórí ètò orin ìgbani ẹ jẹ́ ẹ wá já rárá dádùn o ọ̀yà.

0: tí ọba ti ẹ gbọ gan ọ yẹ kọ mọ pe won o se pe fun bi ọba yin lọhun won si ma ṣadua ọlọhun to da wa si sunday to gbẹyin osu ninu osu keje ọpọ ti ku ọpọ wẹwọn ọpọ ti la ajira leti so mekun ni baba kan baba ara to mo yi omo ko fi ase ko fi ase oko yan wa kere ba wa ti e so wi pe awa nsin oni nsin aju o bi ta wa ti so wi pe awa la wa mo ju a joko si kona kan a tun se dajo omo ni keji be lo tun yin mo si wa pe iwo gan omo o ba ntaro ese tani o duo oyin re ni isin mo ti n be lori re o n soro ọba ń bàjà tẹ́lẹ̀ bọ́ bá rí irun orí rẹ̀ yọ parí ìjà amen kí á lè lò ó
1: alleluya
0: bàbá mi ọlágbìnrún ẹ mọ́ bínú tí mo rí mo ń sọ ohun tí mò ń wí náà ni wípé ipòkípò tá a bá bára wa ẹ ṣàjà dúpẹ́ kan rí mi lónìí ní sọ́ọ̀sì ni àdúrà mi ti gbà lórí rẹ ọ̀ndán ọ̀ndán wọn ni ẹ mọ̀ wo ara àkáǹtì ni ẹ jáwó nǹkan sọ tá mi wọn kàn sọ fún yín ni nítorí pé wọn ò fi tèmi disturb yín ìwọ tó mú gàárì yẹn táyé sì tún sọ fún ọ wípé ò ń gbádùn ó yẹ kó yín lọ́n lógo Glory be to God on the high.

ìtàn ìdí Jésù Kristì ní oṣù kẹfà a sì ran áńgẹ́lì Gabrieli láti ọ̀dọ̀ Ọlọ́run lọ sí ìlú kan ní Galilee tí à ń pè ní Nasareti sí wúndíá kan tí a fẹ́ fún ọkùnrin kan tí à ń pè ní Jósẹ́fù ti ìlú Dáfídì orúkọ wúndíá náà sì máa jẹ́ Màríà.

Evangelist Dr. Ojuade. Ẹ rí pé orin tiwọn yẹn àti bàbá wa ní ìyá Adédọkùn. Bẹ́ẹ̀ náà ni ti bàbá wa Israel Ìjàmíyù bí ìtàn bí ìtàn ni.

tọ́wọ́n a máa sọ wípé ohun gbogbo lèèyàn fi fọ́bìn téèyàn ò bá torí ẹwà fẹ́ èèyàn ó torí pé ìwà àbí owó ti ń bẹ lọ́ọ̀

0: nítorí èyí ó kú ọ pẹ̀lú ààrẹ ọ̀yàn hóònù lọ wà báyẹn tí wọ́n sọ pé òṣèmọ́ a ti sọ yín pọ̀ o bẹ́ẹ̀lì sì sọ wípé ẹnikẹ́ni tí ọlọ́run bá sọ pé
1: kí
0: ẹnikẹ́ni
1: kó má ṣe yàwọ́
0: ẹnikẹ́ni náà ló tó lè gé ní àbí bẹ́ẹ̀ kọ́ ọgbà rí ẹni tí ọlọ́run bá sọ pé kí ẹnikẹ́ni kó má yàwọ́ ẹnikẹ́ni tá a sì ń sọ̀rọ̀ ń pẹ́ àti pásítọ̀ àti wòlíì àtẹ̀fájẹ́lìsì àtàpọ̀

gbọ́n kí ọ wá láti jẹ̀sà ọlọ́run fún wọn ní ẹ̀bùn bí iye ojú adé òjẹ̀sàlẹ̀ rẹ̀ èyí kí ọmí kọrin bí iye ìjẹ̀sàlẹ̀ rẹ̀ bàbá àràkí àmì sọ bí iye ìjẹ̀sàlẹ̀ rẹ̀ ìjẹ̀sà ẹ̀ ò ní bàjẹ́ fún ayé rẹ̀ o lùkúlùkú ààyò ní ti bí jẹ́ o.

0: se n gbadun rin gba ni e je fi number ataka kira wa wi pe akusti osu ti sunday to pari osu yi yen nu osu keje atun lu ogbologbo osu yi an lo tan lo 070-97-949.
1: Hello.
0: Ẹ̀kọ́ ọ̀lẹ́ ma. Ẹ̀kọ́ ọ̀lẹ́ ma.
1: Yes, ma. Mommy Elizabeth látọjọ́.
0: Ẹ mọ̀ ṣe àdúpẹ́.
1: Yes, ma.
2: Akú
0: ti ní èmi.
1: Yes, ma.
0: Adupe o emi tun ri emi ami o ami o
1: latojo
0: ati mo oyin omo yin na ti da ko yin pe ye Elizabeth mo sa mo oyin omo yin mi ra gbogun ti ra mi
1: hello
0: hello okay ah
1: hello
0: ohun gbogbo tó ń dán kọ́ ni wúra o hello ẹ mọ̀ kúrò lé orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè é pele jẹ́sì ẹ kú gbádùn orin ìgbani láti 32fm 949 yẹn ó wọnú mọ́kọ́lá ara ó wọnú 32fm ara fẹ́yìn ẹ kí lẹ tún pè ń ẹni wà kí lẹ pè é mo rẹ pé ẹ sọ pé wà láì àbí wà dúró ẹ ṣe àdúpẹ́ bó ló ti kọ́ oyin sọ adunu o de ni yeye mo jeri oyin todo mi nti mo papo payo sin ti enu e se adupe wa ku si mi oni e ku gbadun wa 0705 55,949
1: hello

jẹ́ ká máa múra náà torí wípé kò sí tó ní bẹ̀rẹ̀ tí ìlópin. A bẹ̀rẹ̀ ètò, a parí ètò. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ilé ayé àwẹ̀ ìdarí.

ǹjẹ́ bá a bá rajò ilé náà la padà sí oṣù yìí tún lọ o bí a ti ń kéde ìgbàlà sétí yín òní jẹ́ ọ̀láyẹ̀ ọjọ́ rìbíà náà iléyà o gbogbo ọmọ àgbàlá ó ń dà.

0: lọ́lá ilé yá ilé tiwa tá ń lọ kì í ṣe ilé àrèmọ bọ o a tó ń bọ jọ mẹjọ o bro lucky ilé yá bó ti ẹ̀ jẹ́ pé a fẹ̀ yín bí náà tún ni beauty ti yín ò tí ì parí ṣùgbọ́n nígun tàwa àwa wákàtí káàbọ̀ ni. Mọ̀ ilé yá tà ń sọ ni wípé ká padà sọ́dọ̀ Ọlọ́run. Mímọ lélẹ̀ mímọ lè tọ̀hún. Má jẹjẹjẹ má gbọ̀ngbọ̀ngbọ̀n má kókókó. Tọ́ jẹ sí ara rẹ lè retí ẹ. Ti ìgbàgbọ́ tó nínú Kristi Jésù Olúwa. Ẹ wò ó oyin. Ya dagbere ja ma lo kakan mo salai si awon eyan wa ni gbere pako ni
1: eyan ara le ile ti wa ti ya bayi o a nlo le a fe lo sinmi a npada
0: ko ka tun lo dira ti jo mejo
1: o tun di lojo mejo temi ati yin o tun jo pade lori eto yin eto wa orin igbani oruko temi o yi pada o Oyinlola
0: Olabiamu o wa so number re fun ipolowo
1: 090 3076 0140
0: 090 3076 0140 ti ijọ mẹjọ ẹ tún gbádùn ẹ dáadáa jù báyìí lọ gbogbo ẹyin tẹ fún wa ní ìmọ̀ràn lórí rẹ a ń tẹ̀lé a sì ń gbìyànjú láti tẹ̀lé gbogbo tẹ sọ a fi chípa làbá rẹ a sì gbọ náà ni kébí ká ẹ lè mọ jẹgbádùn orin ìgbani náà ni ẹ sì mọ jẹgbádùn rẹ náà ni lágbára ọlọrun ọjọ́ mẹjọ tá a tún pàdé ẹ mọ̀ wàá gbàgbé o ìpolówó ọjà yín ó ṣe pàtàkì lórí ètò yìí o bẹ́ẹ̀ pè mí bẹ́ẹ̀ sì wá síta títù náà tẹ lórí ètò orin ìgbani lẹ́fẹ́ place advert yín sí kò sí ní tó burú mbẹ́ ó ṣe bra lọ́kì lẹ́bá rí àbẹnikẹ́ni yìí títí ìjọ́ mẹjọ nọ́mbà tèmi ò yípadà orin ìgbani náà sì tún fẹ̀wọ̀ ẹ̀yìn tẹ́ ẹ bá ní nínú àwo fẹ̀rẹ̀ tó fẹ̀ bí ìwé ìpẹ̀jọ́ ẹ pè mí ò ń wọ́n àkó alọ́gbọ̀n náà 08034904305 08034904305 títí ìjọ́ mẹ́jọ ọ̀hún èmi ò ní kú ẹ̀yìn ò ní kú gbogbo wa kájọ fa ẹ̀kú ká ẹ dẹ́gbẹ̀ra títí ìjọ́ mẹ́jọ ọ̀hún ó dàárọ̀ àjọ wọnú oṣù tuntun pẹ̀lú ayọ̀ ni níjọ́ mẹ́jọ àjọ mọ́ kí happy new month ni o amen.

0: wa wi pe Olorun o so okan wuwo re yo so di fufu ye mo fe ko bere si ni gbadua mo fe ko bere si ni mura ipade yo mo waye ni ago mefa laaro titi di ago mesan nigba to ba di ago mesan kaluku le koja lo si bi ise ojo re sugba awon ti an ba spe se ni taku ti jesu pe emi be se nwo mi o lo bi koko o anfani wa fo lati taku ti jesu aye wa fun o ni agbara olorun ninu gbagan ile ijosin ni bi ti o ma duro si nigba to ba de di ago merin ni owo irole a ma bere isirole ni bi ti awon angeli ti won ma da omi ru ti olorun yo de se eto aye re la se pe mama reti re bo se mura sile fun ose yi ni ati ojo ose meji seyin o ni mo ti nso ohun ti olorun se ileri re fun o ni osu mefa wi pe God will turn it around olorun o ma mu ki yato iyipada ko sele o ma mu ko de ba aye re mo ti lu apere awon omo Israeli ni igba koko mo ti lu apere ana ni igba ikeji ni ale yi mo fe lo apere okunrin kan ti won pe ni peteru bi olorun se so igba re di otun olorun de nbere lowo re ni ale iwi pe ta ni o nse eto re lati so osan re di oru ta ni eni to nse eto re lati so sinu okoko biribiri aye ta ni en to nse eto re lati mu pe ko ka ilekun ki ilekun ko ma si ta ni eni to ti pinu re ti o so wi pe ohun o ri po subu debi wi pe o ba ara re ninu iboji ki odun o to pari David wi pe won ti bi gidigidigidi sugbe mi o subu bakan na ni pe ta ni eni to ti pinu re to so wi pe gbogbo iyoku ojo aye re ni odun yi ibanuje ati ipeju lo fi ma lo gbo nti oro oluwa so ninu we luko ri karun ese ikeri wi pe bi o si ti dake oro e so jesu niye o wi fun simoni pe ti si ibu ki o si ju awon yin si sale fun akopo ese karun peteru sit down o si wi fun pe oluko ni gbogbo oru ana li awa ti fi si sa awa ko si mu nkan sugbon nitori oro re emi o ju awon na si isale nigbati won si ti se yi won ko opolopo eja awon won si ya won ko opolopo eja awon won si ya osu mefa yi is your month of abundance osu mefa yi osu opo ohun rere ni fun o mi o ma bi nkan se poruru ninu okan re bo se ngba mi lowo lowo yi nibi ti akayi lo so fun wa nipa peteru bibeli so fa wi pe eni to mo nipa eja pipa oni peteru is a professional fisherman o mo npe dada won mo igba to ye ki won o lo peja won si mo igba ti o ye ki won o lo sodo lo peja now won mo wi pe owuro ko se igba to dara to lati lo si odo lo pa eja bi bẹ̀lì àti ẹ̀sọ́ fún àwípé wọ́n mọ̀ wípé àìgbálẹ̀ ìlò yẹ fún àwọn láti lọ pẹ ẹja wọn ti ẹ tá a bá ní ká sọ nípa ti ara tàbí nípa ìrírí wọn wọn mọ ju jésù gan lọ nígbà tó bá dìbí wípé ká pẹ ẹja yìí o wọn mọ nípẹ ṣùgbọn bíbélì sọ fún àwípé ní ìrọ̀lẹ́ ọjọ́ yìí pétérù dágbére fún ìyàwó rẹ̀ àtọmọ pé òun lọ pẹja bíbélì sọ fún wa pé gbogbo ìgbìyànjú ẹ gbogbo ìlàkàkẹ gbogbo ìlépẹ òfo ló mú. Now àwọn ìṣẹ̀lẹ̀ kan wà tí máa ń pa ènìyàn lọ́gbọ́n dà àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ tí ó máa ń sọ ọlọ́gbọ́n di òpè àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ tí ó máa ń sọ ọlọ́gbọ́n di òmùgọ̀ Yorùbá wípé ẹni tí kòkó rẹ̀ bá yé òun náà ló máa lọ bíbélì sọ fún wa wípé gbogbo òru yẹn pẹ̀lú gbogbo ìrírí pétérù ló fi tiraka ṣùgbọ́n kò rí ohun kò mú ṣùgbọ́n ìwé mọ́ wípé jésù olúwa nígbà tó di ọwọ́ àárọ̀ òun ló dé náà ó dẹ̀ sọ fún wa wípé pétérù yá mi ní ọkọ rẹ ó dẹ̀ fún lẹ́yìn tí jésù lu ọkọ rẹ̀ tán jésù wá sọ fún un pé ọya símónì ọya mú àwọn rẹ jáde tì síbú láti kó ọ̀pọ̀ pétérù kọkọ rẹ rìn náà ọrẹ rìn pé gbogbo òru mo ti wà ń bì oṣù mẹ́fà tó ti lọ yìí oṣù òfo ni ṣùgbọ́n ọlọ́run ní kí n sọ fún ọ wípé oṣù mẹ́fà tó wà níwájú rẹ̀ oṣù ọ̀pọ̀ ni oṣù ìbùkún ni oṣù ìrànlọ́wọ́ ni oṣù ìtura ni oṣù àlàáfíà ni oṣù ayọ̀ ni oṣù ìṣẹ́gun ni pétérù pẹ̀lú ìlọ́ra bíbélì sọ fún wa wípé ó so àwọn rẹ̀ síbẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ jésù now àwọn àwọn ló yẹ kó jẹ́ tẹ́ bá kọ òde òyìnbó ṣùgbọ́n àwọn kan ṣoṣo oní pétérù sọ síbẹ̀ now bíbélì sì sọ fún wa wípé bó ṣe sọ báyìí now ó kó ọ̀pọ̀lọpọ̀ ẹja débi wípé àwọn náà bẹ̀rẹ̀ sí ní rì ọlọ́run ní kí n sọ fún ọ wípé gbogbo àwọn nǹkan tí ó mú ọkàn rẹ pòrúurú yẹn now ọlọ́run máa dá sí gbogbo ìlànà ènìyàn gbogbo ètò ènìyàn ó ní ọlọ́run máa túká ọlọ́run dẹ̀ máa ṣe ọ̀nà àbáyọ ó máa gbé ìrànlọ́wọ́ dìde fún ọ ní oṣù mẹ́fà àwọn rẹ máa kó ẹja orúkọ jésù olúwa gba ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa nínú ìrìn àjò oṣù mẹ́fà bí a ṣe máa sọ àwọn wa sí odò gbogbo àwọn olùgbọ́ ọ̀rọ̀ mi àwọn rẹ máa kó àkókún wọ́n sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ó máa ṣe oríire lórúkọ jésù adarí ẹsẹ̀ rẹ síbi tí ire rẹ wà bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa àmì orúkọ mi ni reverend samson olúfẹ́mi akínrìndé tí o bá fẹ́ kí n gba àdúrà fún ọ sí tàbí o fẹ́ ọ̀rọ̀ ìmọ̀ràn pé mi sí orí aago yìí 08034129317 àlàáfíà fún ọ lórúkọ jésù.
1: Ọlọ́run àpè rire ní orí ilẹ̀ Gígálì tó ti gbéṣe rẹ̀ dé. Bẹ́ẹ̀ ni bó ṣe máa ń ṣe nìyẹn ní gbogbo ayé àwọn ẹ̀dáwó rẹ̀ tó fẹ́ láti fàyè wọn dára ire fà wọ́n lọ́wọ́ sókè lórí ilẹ̀ Gígálì nígbà tí wọ́n bá ń ké pe Olúwa Ọlọ́run àpè rire kí gbogbo ọkọ̀ ìṣerere ó máa darapọ̀ mọ́ ikọ̀ àti ìríjú rẹ̀. Reverend Samson Akínrìndé ní gbogbo ọjọ́ kìíní tó bẹ̀rẹ̀ oṣù láago mẹ́fà òwúrọ̀ sí méje láti wá pàṣẹ ìrọ̀rùn gbígbó rẹ̀ gbà kún tó ń tàṣẹ yọrí gbogbo lóṣù tuntun. Èyí tí àkórí rẹ̀ tá a pè ní pípàṣẹ fóṣù tuntun ó ní ìpàdé àdúrà alágbára náà. First day of the month, láago mẹ́fà òwúrọ̀ sí aago méje àbọ̀ òwúrọ̀. Bẹ́ẹ̀ gege ololorun apirire lo tun se bebe ninu ipade adura iranlowo latoke gbogbo ojo aje to bere ose lago mefa owuro si meje owuro onike wa ba olorun soro fun gbogbo eni to nilo iranlowo olorun latoke wa pelu eni ami ororo olorun alaji reverend samson akride ati awon iko iriju re baba apirire to ba wa dojo ru keji ose si ojo eti ni gbogbo osu bere latago mefa owuro si mesa aro oni ipade adura eyi ta pe ni owuano end of mercy to pa fun gbogbo onipojipo to nilo owuano oluwo olorun apirire ni ile gikali olorun to ye aye jabesi pada kokuro inu ipade adura lagbara ta pe ni adura jabesi oni ke ti wa gba olorun ni lojo saturday keji ni gbogbo osu ago meje owuro si mesan olorun setan lati soro aye dayo gege bo se ranti jabesi lojo won ni be ni ile eko bibili wa o ma n waye ni gbogbo ojo segun tuesday lago marin role si mefa bo role pere lati foro olorun bo wa ninu iwe mimo re ni gbogbo ojo jimo to gbeyin osu lago mesan asale oni isoro alagbara pere fawon to se ta ati gbare taye fogojo orun gba lo gbogbo ojo simi lago mejo si mokola owuro la gbadura papo lati tun yin olorun fona wa ni oluwa lowo e jarapo pelu awon ayanfe oluwa ninu ijo olorun wa to wa ni akoto estate oluyole extension of elebo market ibadan eke oluwa loni lati pa se poshu titun gbaran lowo wa latoke to n to wa ni oluwa kaye yin o yipada si rere

0: ojú ọpẹ òní wọwé láíláí ní ìkànnì ìfẹ yín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kò pọ kẹ ó pọ
1: òṣì ọlọrun mi ó pọ ó pọ ó pọ.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.
2: Show me your 32.
3: Ọmọ ọlọ́run ní kí máa máa rì mí láti ẹ̀ kí làbá máa jẹ báyìí.
4: This kit was performed by Gorosau Ekiti.
5: 32 FM 94.9.

0: ọjọ́ tún ti ń se bí eré bí eré lọ dédé díẹ̀ nù ọjọ́ tún lọ dédé díẹ̀ ìṣẹ́jú mẹ́fà ti kú minus 6 minutes nìyẹn níjẹjọ èyí tẹ́ ẹ gbọ́ ohun bí àkásílẹ̀ díẹ̀ ni torí àwọn kan mọ̀ yí pé kí ló lóhùn wí kí ló tún wí lónìí tí mo ti rí bọ́ sẹ́yìn ni ṣùgbọ́n nígbà tí network fẹ́ rí bákanbákan mo wá ní ó dáa kọ́mọ̀dé pàwọ́ adébí á tún mọ́ fi àwàdà panu kí á wo ìta àti wò sẹ́yìn àdúpẹ́ lọ́lọ́run pé network dáa lónìí àsìkò sí mọ́ ẹ jẹ́ á lọ sójú pò ti àwọn ibi tẹ́ ti mọ́ pàdé mi hun orí YouTube ni orí Facebook ni orí kítú ni X àbí kí náà ń pè Twitter mọ́ nǹkan kan tẹ́ bá ti lè rí mi 32FM fẹ́yìn ẹ̀ ìbẹ̀lẹ̀ ti pàdé mi 949 òun ni 32FM 949 fẹ́yìn ẹ̀ ìbẹ̀lẹ̀ ẹ̀ ti rí mi torí mo fẹ́ fi fídíò belenja hàn yín látàdí pé mo ní wọn ò ní jẹ́ kí fídíò mọ́ gùn mọ́ ẹ já wo fídíò láàrin bí ìṣẹ́jú kan péré ṣé ẹ ti wà ń bẹ̀.
1: He's standing for the rest of his life just to honor his God. And many of you in the comment section are bashing him, saying that his religion is absurd. This guy has not sat down in many years and he will never sit down again for the rest of his life. He's standing for the rest of his life just to honor his God. And many of you in the comment section are bashing him, saying that his religion is absurd.
0: Ọdẹ àmúbọ̀. Àwòrán tí ẹ̀ ń wò lórí fídíò yìí kìí ṣe ilẹ̀ yìí òkèèrè ni ilẹ̀ India ni òun ni ọkùnrin kan láti sin ọlọ́run ọ̀nà tó mọ̀ wípé òun lè fi sin ọlọ́run sí tí òun fi lè di ẹni tó súnmọ́ ọlọ́run gangan ni wípé òun ò ní jókòó mọ́ láyé òun òun ò sì ní sùn orí ìdúró lòun wà tóun ó ti mọ sin ọlọ́run òun látọ̀dún ló ti wá wà lórí ìdúró kiní tẹ̀lé ti ń gbé rọ̀dí odi òun òun ni nǹkan kan tọ́kàn sí láti jẹ́ kó ràn lọ́wọ́ díẹ̀ bóyá kó lè rọ̀gbọ̀ kúlé bóyá bí ìgbà tá a bá fẹ́ sùn àbí nǹkan kan ṣùgbọ́n ojú kan tó ti wà láti ọdún náà rèé mi ò mọ ó yẹ kí fídíò yìí bó mo ti ṣe ó yẹ kó fún wa ní kí la mọ̀ pé long shot yẹ ibi tá a ti rẹ́sẹ̀ rẹ̀ mò ń wò ẹ jẹ́ ń wò bá ẹ̀yìn táyì ń pè mí kò tí ì sí ní tẹ́ fẹ́ pè mí fún o kò tí ì sí ní tẹ́ fẹ́ pè mí fún jẹ́ kí n mo bẹ́ẹ̀ ṣé wọn ò lèmi náà wò kínní kan long shot yẹn ò tó nǹkan bóyá torí tí mo fẹ́ kẹ́ rí mi lọ́sọ̀ọ̀sì ẹni wípé máa ń ṣe dáadáa máa ń ṣe dáadáa kí wọ́n rí lọ́sọ̀ o ṣeun bá ń fẹ́ èmi náà lójú díẹ̀ sí kó kúkú mọ bílé ń jábà hùn fẹ́ mi lójú díẹ̀ sí wọ́n jẹ́ ń kéré inú ayé kìí ṣe lọ́kì ẹ̀jẹ̀ mi náà tóbi inú ayé yìí ó yà fẹ́ mi lójú o ṣeun tẹ bá wo fídíò yẹn ẹ rí i pé ẹsẹ̀ yẹn ti di ìdàkudà ẹsẹ̀ ń ti dóòmù kẹ̀ ẹsẹ̀ ń fúnra rẹ̀ ti sanra sí i débi pé ó ti di egbò ṣùgbọ́n ọkùnrin yìí ó ń enjoy ó ń gbádùn ipò tó wà yẹn nítorí pé ó rí bí ẹni pé ọ̀nà gbòógì tóun fi lè sin ọlọ́run tí ìsìn òun fi lè jẹ́ ìtẹ́wọ́gbà bóyá lọ́kàn rẹ̀ bí ẹni pé tí ọba kú ń sìn ọlọ́run ọkàn fún ní àga kan tó sára ọ̀tọ̀ wípé ìwọ jókòó sápọ̀ ọ̀tún torí pé ìwọ ni olùjọ́sìn olùfarasìn gan tí ó farasin ọlọ́run ẹ̀sìn tí ẹ̀ ń wò yìí kì í sẹ̀sìn christianity o ọ̀kan lára àwọn ẹ̀sìn tó wà nílẹ̀ india ni bóyá hindu ni ẹ̀sìn pọ̀ ń bẹ̀ gidi gan ṣùgbọ́n kí ni mo ṣe fẹ́ compare rẹ̀ sí tí mo ṣe fẹ́ lò nírú ètò lágbo nígbàgbọ́ ṣe mọ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ lágbo nígbàgbọ́ la mọ yìrì wò kí ni mo ṣe fẹ́ lò lágbo nígbàgbọ́ ni wípé ìgbà tí mo ṣe alábàápàdé fídíò yẹn mo wá rí wípé báwo ni ẹ̀sìn ló ṣe máa ń fi ara níyẹn tó báyìí tàbí kí n sọ wípé bóò lè èèyàn ṣe lè fẹ́ràn ìfaranira rẹ̀ tó báyìí nítorí ẹ̀sìn nítorí pé ó fẹ́ sin ọlọ́run nítorí pé ó rò pé ọ̀nà tóun fi lè sin ọlọ́run nìyẹn tí inú ọlọ́run fi lè yọ sí òun tí inú ọlọ́run fi lè dùn sí òun kí irú ẹ̀sìn kí n sọ pé irú ẹ̀sìn jákujáku játijàti pálapàla rédèrèdè wo rèé ìyẹn ò ní mo kọ́kọ́ ń wò kí nǹkan kan tó wá sọ sí mi lọ́kàn bí ẹni wípé gbogbo ẹ̀sìn lọ́mọ̀ ní problem báyìí ṣe gbọ́n tí mo sọ gbogbo ẹ̀sìn pátápátá ló ní ìṣòro báyìí ẹ̀sìn wá láti wá gbé àjàgà bọ̀yẹn lọ́rùn ẹ̀sìn wá láti wá gbé ẹrù wúwo kààyàn lórí ká wá máa mi ka ma gbin kin ninu labi ajage esin inu wa o si ma dun ayowo wa kun wi pe ati te olorun lorun nitori na wa ni eni ti o je ayo olorun nitori pe ara ni wa ngba ti nkan o so po lo eyan bo le yen se le rode bi wi pe ona fun lati sin to pe olorun hun ni ko mo sun mo loju aye hun ki o mo joko mo ko mo lo sibi kankan mo koja ko n wa loju kan titi aye raye inte ri yi o onbe ninu gbogbo esin sugbon gbogbo esin okan mi se mo pe lagbo nigbagbo on le toyi iyen ni pe awon to ni se pelu agbo christianity so to say e mo ko esin asin onigbagbo la n pe christianity bo te se wi pe ko si ba se fe pe koja ka pe be ko le ba aye yin christianity ki se esin opolopo nkan ti a nso lagbo nigbagbo aba mo nso lagbo nigbagbo e tori pe nta nso ngan ki sagbo christianity lo wa abi ki sagbo christianity lo wa agbo awon elesin onigbagbo ni ti won fira won pe christianity sugbon to je pe esin awon ju ni won se te ba ri won bi yen to je christianity to to ki si esin ni won se igbesi aye ni sugbon tori pe amo ya to nu gugu e lo bi gugu ntan so lori eto lagbo nigbagbo yi so iru e ti awan wi gangan o se dede lagbo nigbagbo iyen labala awon eyan kan ti won pe ra won christianity eh sugbon to se wi pe esin na ni won se won moju to esin yen lokun kodun won wa ntele awon ilana ifaranira eni awon ilana ajaga awon ilana ki a di eru wo lere eni lori ka mo wa gbin ka mo gbe ke labe eru to wuwo ta npe lesin ka wa ro bi pe nti o mu wa mo olorun tabi ti o je ki olorun o mo wa nu nbe ninu awon esin te npe ni christianity te npe ni christianity esin awon ju te npe ni christianity esin ta fi nwo oju olorun te npe ni christianity mo

lákọ̀ọ́kọ́ ná ẹ jẹ́ ká wo ohun tí ń jẹ́ christianity gangan nínú bíbélì kí nǹkan fi ẹsẹ̀ bíbélì kan ṣàlàyé ohun tí ń jẹ́ christianity kí ni tí ń jẹ́ christianity ohun tí jésù mú wá ohun tí jésù sọ tá a wá ń tẹ̀lé ìyẹn ni christianity ìyẹn ni pé àwọn ọ̀rọ̀ jésù àwọn ìṣe jésù ìhùwàsí jésù tá a wá ń tẹ̀lé títẹ̀lé ìṣe ọ̀rọ̀ ìwà jésù ni christianity ìgbésí ayé jésù kí ni jésù sọ nípa títẹ̀lé ìlànà rẹ̀ nínú ìwé matthew orí kọkànlá ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n matthew chapter 9 verse 28 ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wọlé lórí èmi ó sì fi ìsinmi fún ọkàn yín ìyẹn ni wípé christianity fúnra rẹ̀ tó bá jẹ́ christianity ni ó fún wa ní ìsinmi ó gbà wá kúrò nínú làálàá àti àjàgẹ́ ẹrù wúwo tí ẹ̀sìn gbélé wa lórí so ẹnikẹ́ni tí bá ń practice christianity tí wá ń gbin kìn tí ń gbin kìn tó di tí ẹrù wúwo ń bẹ lórí rẹ̀ tó rò pé ìlànà bẹ́ẹ̀ ló ń fi lè bá ọlọ́run pàdé bí irúfẹ́ ọkùnrin báyìí kì í ṣe christianity ní practice ṣùgbọ́n ẹ̀sìn ní practice kí làwọn ẹrù wúwo àwọn àjàgà tí àwọn èèyàn ń tẹ̀lé láti rí i pé wọ́n sin ọlọ́run oríṣiríṣi àwọn

0: lọ́jọ́ kan ọjọ́ kan máa study Genesis chapter 11 yẹn fún wa dáadáa láti first kinní títí dé ẹsẹ̀ ìkẹsàn-án kí ẹ rí ìtú tí àwọn èèyàn fojú rí láti wá ọlọ́run rí nígbà tó lọ́run sọ fún wọn wípé èmi ti wá yín rí ẹ̀yin kọ́ lẹ wà mí rí ẹnikẹ́ni kò lè wá ọlọ́run kọ́ dẹ̀ rí ọlọ́run àfi àwọn tí ọlọ́run bá wá tí ọlọ́run wá rí ẹnikẹ́ni kò lè wá ọlọ́run rí àfi àwọn tí ọlọ́run bá wá rí gbogbo ọ̀nà láti wá ọlọ́run rí ìnira ni gbogbo ọ̀nà láti súnmọ́ ọlọ́run ìnira ni àfi àwọn tí ọlọ́run bá mọ̀ọ́mọ̀ súnmọ́ àwọn ni ẹni tí ọjẹ́ ẹni tí ọlọ́run ti salábàpàdé tọ́dẹ̀ ti fún ní ìsinmi hello ẹ kalẹ̀ o bẹ́ẹ̀yàn ọba jẹ́ ọlọ́run lówó tàbí ká pé téèyàn ọba dá ọlọ́run lọ́rùn bóun ní ó sọ pé ó dìgbà tó ọba sùn for 100 days tó ṣe sóòrù 100 days kóun tó gbàdúrà rẹ tí ì bá ṣe pé o ti dá ọlọ́run lọ́rùn torí gbogbo àwọn nǹkan tí ẹ̀sìn ń fojú wa rí bí ìgbà téèyàn ti ṣe ọlọ́run tó lọ́run wá sọ pé mi ò ní dáríjì ọ àfi tí n bá fìyà jẹ́ ọ́ gidi gan bẹ́ẹ̀ lọ́jọ́ lójú mi hello ok o ti kọ́ tàbí ok ẹ lè tún pè ń sìn àwọn láì tí ó wọlé 70055000 that is odo mẹ́ta sá 949 tàbí 08097 odo mẹ́ta 949 bí ẹ bá ní nǹkan tá ẹ fẹ́ wí ọjọ́ náà ti lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ó ti ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ó ti ń lọ ṣùgbọ́n mo mọ̀ọ́mọ̀ fi àsìkò ilẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ rí wí púpọ̀ lórí ètò yìí kọjá kákàn ẹ ọlẹ́bẹ̀ bá dẹ̀dẹ̀ díẹ̀ hello kíní mọ̀ ti fẹ́ yarí kẹ̀ kí ló dé hello wá bá yẹn wò ok ọ̀dà mo ń bọ̀. Bó bá di ọjọ́ kan sá bóyá lórí ètò àdètú bíbélì hello ok ẹ ká lẹ́sà o.
1: Ẹni gbogbo ohun tí wọ́n sọ yẹn kọ́kàn fẹ́ fi dókun wọ́n fi lè gà bá ìlú àwọn èèyàn sọ́dọ̀ wọn pé àwa ti ṣe báyìí àti ṣe báyìí ìgbésẹ̀ tó ní ọlọ́run ọ̀gbẹ́ni kan náà fẹ́ òun bá ìlú jà ní sùúrù nígbàdàn yín bẹ́ẹ̀.
0: Kò jẹ́ èyí mi náà o wọ́n ti fún ní nǹkan kan tí ọmọ ṣe sí hello ẹ kalẹ̀.
1: Yes sir. Nígbà tí Kristi Jésù sọ fún obìnrin náà létí orí kànga ní Samaria kìí ṣe lókè yìí àti lókè ọ̀hún lẹ́ o máa jọ́ sí bàbá tí wọ́n tẹ́ o máa pè
0: é nínú ẹ̀mí àti lóòótọ́ bẹ́ẹ̀ ni.
1: Torí irú àwọn wọ̀nyí ni bàbá ń pé kó máa jọ́ sí
0: sọ́ọ́
1: ẹni kó mi yẹn tún sì ń bá jiyàn
0: bẹ́ẹ̀ ni
1: kò bá gbọ́
0: kò bẹ́ẹ̀ ni torí ó ṣèǹkù pọ̀ jù
1: Jésù ní ọ̀gbẹ́ni
0: torí
1: kò mọ̀ pé ó rí x-ray ìgbésí ayé òun ọmọ ẹni tí bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ lónìí wọn
0: bẹ́ẹ̀ ni àmì sà ẹ mọ̀ kó símpù kọ́ ẹ pé ẹni wí alẹ́ kan ti lé sí lọ́run tẹ̀ wá ní lórí òkè tí jacob bàbá wọn tó gbé kalẹ̀ fún wọn ó ti símpù púpọ̀ ju christianity símpù lójú àwọn èèyàn wọ́n sì fẹ́ nǹkan tó nira gidi gan tẹ́ bá dórí òkè ibòmíì wọ́n ó tún pé ẹ má taari kẹ́ ẹ mọ́ jẹ́ kẹ́ ẹ mọ́ fi gbàdúrà tó ló pé òun rorò lọ́lọ́run yín ó dìgbà tí yàrá jẹ yín kódà wọ́n lè pèyàn fún mi àtàbọ́jú omi àwọn òkúta kéékèèké pebbles wọn ò ní kẹ́ ẹ kó sórí àpáta ẹ wàá kúnlẹ̀ lé ẹ wàá mọ gbàdúrà torí pé ẹ ti dáràn níwájú ọlọ́run ọlọ́run ò sì ní gbọ́ tí ẹ ò bá jẹ yín ntí ń jẹ́ sí nìyẹn inú gbogbo ẹ̀sìn pátápátá lọ́wà won le pe to ba rin se mile meji debi kan ngba na ni nkan kan o to sele e ti lo awon church kan ti won o ni ke mo sare yi auditorium po auditorium o si re te ba sare reji ko be bi 20 times o ti fe to ni kilometer kan olorun o ni down afi to ba sare to fori gale esin esin e wa sodo mi gbogbo en to nsise ta deru wole lori emi o sin fi isin mi fun okan yin ese ki yi fun yan ni sin mi gbogbo wahala ti en ko yin si un esin ni gbogbo ole sun ole wo esin ni gbogbo paka leke esin ni gbogbo mo se kini kan mo to yin mo se yo yi esin ni gbogbo re eyin te wa loju po Facebook mo kiyin aje ki saba si fun mi lati mo kan se yin popo Tunde Adebayo Ibrahim Oluwaseun Ruben Abiodun Clement Abiye atayin won ba yin ti mo sa risa ti mi o le scroll so esin ni ko si nkan kan to ronun bi Christianity ko ri ko bere nkan kan lowo re leyin pe e sa mo to mi leyin gbogbo gbogbo owo re to ba ko lo church olohun ni gbadura re esin ni owo to ni ko olohun to ni ko mo jeun pe owo te ko fi jeun o ni ko ko wa fun esin ni esin ni ko si nkan kan to ba follow Christi o ti nbe pelu re ko si lodo baba kan odo re lo wa ko si nu ile kankan odo re lo wa ko si lori oke kankan odo re lo wa ko si ni petele kankan odo re lo wa odo re lo wa nto ni ko mo owo olohun kirin ko fadua wa ko fomiju omije wa aipe ni mo ngbo ti enikan wi pe e ba fe ko olohun gbadua re o sunkun o sunkun lawon na ba bu ekun ne ba bere adua wa si mo si testimony dede ni kankan o ngba mo sunkun olohun to fe gbomije loju re ki se olohun jesu baba ti wa olohun elesin ni to pe to won ba fi ya je ko sunkun karo fe ekun ohun ni da olohun olohun elesin ni ki se olohun jesu agbono mi yato laarin esin ati christianity bo onun ba kun o inu christi sun e be ni te bi ba npa onu christi jeun mo fokun fun re lorun ko ro pe to gba na lo to wo ojo bo orun ki se gba to ba fokun fun re lorun tabi ti o fi ajera re gidigan igba na lo to wo ojo bo orun igba na ko ijobo orun ti wa sodo re olorun ti wa ori mo wo olorun kirimo o le ri olorun bo olorun o ba wa ori o le ri olorun bo wa de sokoto ko si nbe ti olorun o ba wa ori bo wa de kafancha olorun o si nbe bo olorun o ba wa ori mo fi biriki mo fi se akaso debi ti olorun wa olorun o si nbi kankan ti o ba ti wa ori esin oni gbogbo ita ba kakiri e je kin se announcement so quickly boya ngba ti o ba fi dibi ose tin bo me tin bo si mo nfi pe kin kawo kin wo awon na me ti mo fi le gbagbe lagbo ni gbagbo kale ti o fi fun mi ni ti mo nfe gan yo fun mi o mo to try pe ka mo lo video ko po be mi si fe ko da lori bible study gan sugbon e je wo laarin ose tin bo jo mejo ati jo meedogun boya ma re le jajo na gan ti o fi temi lorun mo se nfe asiko nko mi papa mora mi o lanfani ati lo video to po mo e be si ni mi o lanfani ati se bible study bakan na sugbon ma mo bi ma se laarin jo mejo si jo meedogun mo try lati mo lo sile bye mi ni le gbe pe kankan mo mo fe mo lo sile bo mo fe fe le se announcement ikede wi pe apostolic movement nibi ti ati mo gada pade lekan losu fun awon eko bibeli to yanran ti to muna doko iru e ta nso ina bawo lo se le gbo won olorun fun ra re emba oh boya jo mejo kin te yeye wo emba wi fun o pe ohun gbo ohun leti ihun baba nla ro nipa eni yowu ti iba ati so fun ori iro afi te ba n gbo awon seku orun oloku olorun ki se eni to ni focal cord tabi long tabi tongue to fi le ba yan soro emi lolorun bo la se wa gbo ma salaye mi ngba o baya iru mi ni so lori do iru awon eko ta mo ko la apostolic movement ni e bo le yan se po le yan ti mo di eni temi to fi je pe to ba joko olorun lo joko ti ba n soro olorun ni soro awon eko ta mo ko nu sugbon lati bi odun meji seyin mi gba awon eyan tuntun lati join wa but ni odun tin bo January 2028 kon and 27 abi 28 ni and 27 a gba awon eyan tuntun mo fe ki amura sile ngbo baya ma so fun wa ta ba fe lati sin lo ma create whatsapp group e ke ma so fun mi pe mo wa interested kin le ma won yen tin bo lati prepare le fun won mo tete n so lati sin lo tori ba fun ma di January eh leyin ose kin ose keji ah to ni gba yan mo gege bi se wa awon eko to so nipa anointing eyin ta ni anointed man of God ko si we are all anointed sugbon bo lo se le ni anointing gan teni ko ni mo fa anointing hale mo gugun ta mo ko la apostolic movement ni e e je agbara di fun January first second Saturday or third Saturday ni January by the grace of God. So our tabani interest e ja mo pale okan wa mo a be return ko le anybody o no offering no tithe nothing ko so registration of fe la fi fun wa o fe la se fi fun yin the incredible life change you won get it tan te ba ni te fe ba mi so leyin eto number mi te pe mi si 080 30 seconds hello ejo 30 seconds
1: hello
0: sir
1: Hello.
0: Number take with me see 080 65 93 02 62 080 65 93 02 61 kun le be lo ko ti mo je number te pe mi sinu ipade mi ati yin lojo sunday tin bo laago kan abosi meji ade to bibeli as in gbe aye mo case awon wo le ke wo a tesi waju ba lori apa ile ikanu then ale bi iru ile na ago mejo se asiko te ngbo mi yi titi igba na esun o daro
2: kale egure tura se atari ajana kuta yo won mode le dayaka loro ba ji ti ka gbo safefe ka ma tan ra ni baba ju baba lo
3: fati 2 fm 94.9 am feri gbagbo agbaye
4: you hear that sound Now the sound of millions put the wait for you inside the Guinness Open for more promo be that. Buy Guinness. Open now.

0: tu oluwa wa gbe ororo e sodo
1: get your oil ready
0: gbe omi e sodo e je ngbo awon to bo lowo ja
1: ku le from those that are still in disappointment
2: pray that lord mo dupe lowo olorun oba ngba ti mo wa sori oke mo ba won gbadu ojo ti mo wa last ani ka kan le ka bere gbogbo nkan ta ba fe lodo olorun mo ti n lo USA sugbon mo wa so pe igba ti mo lo last yawo omo mi okunrin lo n bi o lo n fe obirin o ni mommy ki mi ba n gbadura ko na ro obirin mo ni ko si wahala mo le mi ko lo n so omo mi ni olorun ni mo ni ti mo ba be gbadura ke wo na ma gba mo ni ma gbadura ni sọ́ọ̀ṣì bàbá mi authority olówó dẹ̀ máa gbà tí mo bá dé nàìjíríà ó ní kò burú bí mo ṣe wá síbí nìyẹn ìgbà tán ní kán béèrè nǹkan tí èèyàn fẹ́ mo béèrè mo kánlẹ̀ mo ní ọmọ yẹ ó gbẹ́kẹ̀lé ọlọ́run ó dẹ̀ gbẹ́kẹ̀lé mi ọlọ́run má dojútì mi kó jẹ́ kí ọmọ yìí bí obìnrin mo ló ń ṣe dáadáa pẹ̀lú mi so bí mo ti kúrò ń bí bẹ́ẹ̀ ni ọmọ mi àbígbé yìí pè mí ó ní mami máa múra USA mo ní USA lọ́wọ́ tí mo wà yìí mo nígbà tí mo lọ yẹ mo ní ibi tí mo jókòó sí mi ò fẹ́ o mo ní lẹ́tẹ̀ mi wú mi ò rí bí násẹ̀ mo ní tẹ́ ẹ bá lè gbé mi sí fourth class mo ní màá wá ó ní ó ní nǹkan tí mo bá béèrè náà náà máa ṣe fún mi mo ní sókè wọ́n jẹ́ ra tíkẹ́ẹ̀tì ìgbà tó ra tíkẹ́ẹ̀tì tí mo dé nù plane mo ń lọ sí second class àti kínní ibẹ̀ lóyìnbó ti wá mú mi ó ní kí n máa bọ̀ kí n máa bọ̀ níbo kí n máa bọ̀ níwájú wọ́n jẹ́ mú mi lọ síwájú ọmọ kan tí mo pàdé ó ní mọ́mì ẹ soríire kémi gbàdúrà fún un kóun náà soríire mo ní ọmọ wa soríire o wọ́n jẹ́ mú mi lọ síbẹ̀ yẹ mo jókòó mo fẹ̀ mo nọ́sẹ̀ mo jẹun tó da.
0: First class ni mo máa ń wọ̀ d'amẹ́ríkà gbogbo ẹ̀yìn abiyamọ ẹ̀ ṣe bó ṣe wù yìí ṣé mi ò máa sọ lẹ́ẹ̀kan.
2: Ìgbà tí mo jẹ ìdánwò mo wá ń wo ọmọ mi ní yàrá tó mú mi sí tẹlifíṣàn wà bẹ mo ní ẹ bá mi gbé bàbá authority sí mo lóhùn ni mo fẹ́ máa wò wọ́n jẹ́ ìgbé bàbá authority sí so nígbà yẹn mo wá ń wò wọ́n ọjọ́ tó ń ṣe bá ti dé mo rí wọn kéréje báyìí lórí òkè.
0: Lẹ̀ ń wò mí kedere.
2: Mo ní ha mo ní bá dẹ̀ wà ilé nígbà tí bàbá yìí ṣe bá ti dé o mo wá pe ọmọ mi yẹn tí mo wà lọ́dọ̀ ẹ̀ mo ní bàbá tí mo gbàdúrà lọ́dọ̀ ẹ̀ fún yín mo ló ń ṣe bá ti dé ó ní tí mo bá dé nàìjíríà ó ní màá lọ kí wọn mo ní fún mi lówó mi ò lè lọ kí wọn lọ́wọ́ fìfo náà wá fún mi ní $100 yẹn so ọmọ mi tí ó sọ pé òun ò bí obìnrin yẹn ìgbà tí mo dọ́hun ó wá ṣẹ́ẹ̀dì fọ́tò ẹ̀ ó ní kí mi wò ó mo ní oyún nìyí ó ní ẹ mo ní rán ọkọ ẹ wá kó wá gbòòrò authority so wọn fún ni mo fún wọn ní òróró authority mo ní kó lò ó kó la ó fi panú ẹ mo lọ́bìnrin ló máa bí ó jẹ́ ìlọ ó lọ bímọ ó bí ọbìnrin.
0: Stand up and shout out.